0: 32 FM 94.9 I'm fairly back book back by you.
1: Bẹ́ẹ̀ni o, láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásán. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rèé tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba, pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, màmá ṣe bí ọba. Nínú ìrìnàjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi. Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026. Ìrìnàjò ẹ̀mí yìí máa wáyé o, pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì YouFit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé YouFit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan. Tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́. Má gbẹ̀yìn o.

0: nyama.
1: Ida lo nyama.
0: Tibi o madie.
1: Tibi o madie.
0: Fire mila. Kani to ba ti wo camp bere pe bona ti ma get o mera pada to mi oro bo sibe ko get e won fi le lowo to ba get e ise yin o ni fe pe tori pe se ma de bi kan to ma ni lu e be ni o kan soso to na ti get for eniye gbogbo awon kan to ku pata ni woli ofo ma fun e ni oro 33 years ma fun e ni jo Friday gbogbo eyan pata la ma fun eyi ni ete wasi misa loru ko jesu omara nuba
1: amen
0: obere kan la la kan so re to ma tuma la se pataki
2: lo daje kan sa ejo daje mu mo fe ke tamale si ala ti mo la mo ti o wa laye mo la bayi pe toju alaye mo ri mo lu o wa o wonu gate adet gate wa wo pe gbogbo ade wa nle amaram ati na ta mo atoko mi o wa da bi loju alaye pe mo lu yewo le ade ti ah o ni mo lu se wa le ma so fo kon pe na o ni mo lu se wa wole se ba ti le ku o ba ni kile ni gate ki lo wo ibi eni to wa mi be le yan to nda won o wa ri omokunrin omokunrin meji won dagba pupo wa ni mi ni ki le te fi je ko wole awon na wa fe wa mo won fe ma bo wa inu ile lati ya wo lati pa le no sa do le na ni wole to wole extras aba won nu sitting room gogogo awon ba si lẹkun yẹ ilẹ ya kí ló ń bà tẹ̀dẹ̀ wọlé mú ṣòbó yẹ kọ ẹ kẹpa lẹkùn dé kò yẹ kẹ ẹ tẹ ṣílẹkùn lẹ́nàá so wòlú yẹ wá dúró ní ẹnu fífún ni ó dẹ̀ ní ìhò méjì lórí aláyọ̀ wá ní mi mọ mí yẹ ohun mo ṣe ní kí n pè é ṣàkíyèsí so bá ṣe wá ṣe ìrọ̀wúrọ̀ náà tán láàárọ̀ ẹ fi something like that náà ẹ fi ṣe prayer ẹjọ́ bàbá òun náà ní kí n sọ fún ní láàárọ̀ kẹ bá mi túmọ̀ àláyé itoni ti mara te ba nfe fun mi lori e se baba o
0: ah eru ti ba
3: o la la malu oniwo o wo sitting room o mo tun challenge oko ah kilo to to wa sile ko kale
0: gba ti o mo tun mala en to tun mala re se pataki o ba de bo mi ta ba be tun mala yen fun e won le so po se ra pada si ara ibokun ni yen asiki wole wa ogo wole wa igbega wole o to je malu fufun emeyan ninu rere nbo sugbon gba to ma de ipase oko re ni o gba wole o nigba to ba de okan ra ma si emeji o lo se so fun loju ala pe kilo to sile kon kale ibukun ni o to ba ri malu to sara to singbele ti ti po nba oja ti obinu ibukun ni o sele lowo bel dada Genesis chapter 41 ma bambe bene ibukun ni malu o jasi so mo pe ki se malu eyo kan o awon kan wa nta amon kan ti wole ore yen ti wole na ma gbagbe lati si a testimony ka won eniyan le confirm ala to lai mo tewo bayi mo sure fun loruko Jesus ire yen wole wa ire yen wole wa eyin te ni lu eri e sa mi beta o ya gba eri ti e in the name of Jesus wa de se bi oba awon yen ni testimony
4: ọkọrọ papa èmi náà ti lẹ́rìí o orúkọ mi ni abiodun látúbọ̀ sàgbé ní wákàjáyé nílùú ìbàdàn èmi náà ti lẹ́rìí mú wá o ọmọ ìjọ ṣe bí ọba mi ní ti bá èkó ni mo ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n ti bá wà nígbàdàn bá mi ní ìbàdàn wà mo máa ń lọ sí ṣe bí ọba tí ẹ kọta dẹ̀yìn tí n bá wà lẹ́kọ̀ọ́ mo máa ń lọ sí ṣe bí ọba tàjà ẹ̀rí mi rèé ó pé sọ́nà méjì bàbá ní nǹkan bí ọdún tó kọjá ọmọ mi kan tó ti wà ní dùbà láti bí ọdún mẹ́rin ló ṣàdédé pè mí lóru mo ṣe rí phone call lábẹ́ ẹ̀kọ́ ló fi pè mí ṣùgbọ́n ohun ẹ̀mí mò ń gbọ́ ló bá ní ó ṣàkí mi ló bá ní wípé òun ti wà ní kẹjà kí ló ń ṣe ń kẹjà mo respect kò jẹ́ pé kẹjà ló máa wà ló bá ṣàmì pé hòtẹ́ẹ̀lì tó ń dé sí wọ́n ti fẹ́ bí ipò bẹ́ẹ̀ kí n sanwó kí n sẹ́ǹdì owó sóò mo sá sẹ́ǹdì owó sí ó ní wọ́n ti fẹ́ ìjẹ́ ìtọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wá ń sọ fún mi pé ó ní driver to pick in the airport. He send you on TV, pay a lot of only need to pay in send you see a country not to be one see a baton. Baba, I am in the garage. This is the TV pay, send you only. She balance it. Omo okunrin yen to jori moto o gbe dele ko ti e da le mama nitori pe ati ko le to fi lo bo ngba to lo nti ma se ngba to lo ton ati ko si le tuntun sa pe kan na awon abure won wa pade e won sa mu wale baba ngba ti o de ni le ero olohun ba mi o ti dida kuda ko ma to se mo o ti se bi alagun sugbon o gbagbo ni pe baba se bi oba ati ya se bi oba bi ama aboja boro boro mo fi bere adura lori e ijo besaida ijo isuru awe ile oguro lo san loru mo sha bere si gba mo dupe lowo olohun pe mantu ati omi besaida ati agbiri isuru ile oguro gbogbo e ni mo fi wo omo isan ni bayi omo na ti pada bo sipo yi o si ti je yin pada koda gbogbo ko lore olorun ti da pada eri akoko ni ikeji mo je agbofinro to sese fe yin retire ni bi osu kan seyin awon wa ni first quarter lo ba le nde a n se verification exercise awon ti o ba se retire kankan o wa je tanti program osu ifa o n lo lowo ti mo de ba n ba dogba lori radio leko so mo ni kankan pe mi mo ba ni e se mi ni lagbaja so mo se fe retire yi baba ni ma retire nkankan o sa gba gbogbo details mi o ko te fun mo le mi ni o ni ki send the details mi se ati account number everything ki send e si ohun nkankan pe awon kan se symposium fáwọn tó bá fẹ́ rìtáyà tó òun ò máa forúkọ mi sí tó bá pè mí pé kí lóye tí mi fi síbẹ̀ kí n sọ pé mi ò tètè rí sígbà àti pé ó sá sọ gbogbo ẹwò ibi tí mo dẹ̀ wá káìt torí program tá à ń ṣe lọ́wọ́ kò ṣeé fi sílẹ̀ mo sá gbé fóònù sílẹ̀ ń tèmi mò ń bá program lọ. Tó ń bòóyá ẹ̀mí yẹn sọ pé ẹni tó pè mí yìí kí n send gbogbo details tó béèrè mo tún wá pè padà mo ní ẹjọ yìí tẹ́ ń sọ̀rọ̀ obìnrin lẹ́nu yẹn mo ní gbọ́dọ̀ tí sọ̀rọ̀ ní fọ́sẹ̀ ní headquarter ní kẹjà ni mo tún wá ń bí pé department ló kó ṣàṣọ o ṣòro kura rẹ̀ ẹ̀mí yẹn ni kí n send details jàre mo ṣá send ẹ̀ mo gbàgbé sí ìyàlẹ́nu ọlọ́run bàbá nígbà tó ní máa di ọ̀sẹ̀ kan ìbí tí ẹ ti gbàgbé bí mo ṣe rí alert tó yẹ ti máa ń sọ wípé alert tá à fọkàn sí ó máa wọlé lágbára wọn àwọn pé ṣó pọsibù bàbá ó pọsibù o mo wí pín ẹ sí ẹ alert yín kàn wọlé ni wọn bá kọ pé empowerment 200,000 naira tó ní 200,000 mo tó wọ àkàmù ni àbí ó sẹyìn èèyàn sẹǹdì sí ni bàbá mo ń sáà sí bí owó yẹn nìyẹn ó wá jóṣù tó ní ká sọ 6,000 ọwọ́ rẹ má jẹ̀mú wọn á yọ ìdá mẹ́wàá nínú owó yẹn gbogbo tí mo san lóṣù ó jẹ́ bíi 26,000 bàbá ìdí ẹ̀rí mi nìyí o agbára ọlọ́run ò ní fi yín sílẹ̀ o.
5: Sọ́pọ̀ olúwa.
6: Olúwa.
5: Mo fẹ́ lẹ́rìí ògo.
6: Mo fẹ́ lẹ́rìí ògo.
5: Fún mi ní ẹ̀rí tèmi tọmọtọmọ.
6: Fún mi ní ẹ̀rí tèmi tọmọtọmọ.
5: In the name of Jesus.
6: Amen.
5: Wà rógolo.
6: Amen.
5: Wà rógolo.
6: Amen.
5: Wà rí ògolo.
6: Amen.
5: Wà ní testimony.
6: Amen.
5: In the name of Jesus.
6: Amen.
5: Wà dẹ̀ síbí ọba.
6: Amen.
5: Jésù olúwa wa.
6: Amen.
5: Mo retí ẹ lẹ́ni ó máa ní agbára sá gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ nílò láti rí wòlíì irú pàdé báyìí èèyàn kì í mísẹ ní ọlá tó jẹ 17 àkànṣe ọrẹ máa wà fún wòlíì ọlá náà ni màá fẹ́ àná ọ̀sẹ̀ mo fẹ́ kó báyìí lójijì mí ìdẹ̀ fẹ́ kó báyìí lójijì ọlá ọdún 17 àkànṣe ọrẹ yóò wà fún wòlíì lórúkọ jésù ó máa rí àánú gbà ògo rẹ ajáde wàá se bí ọba gbogbo ẹyin ọlọjọ bí òní òní wedding anniversary mo bless àyájọ ọjọ ìbí rẹ àti ọjọ ìgbéyàwó rẹ yẹ kí ìbùkún àti àánú ọlọrun kò wáyé rẹ lórúkọ jésù kori anuba
6: amen
5: kori anuba
6: amen
5: wa de rogolo
6: amen
5: ile re oni daru
6: amen
5: wa de sebi oba
6: amen
5: jesu oluwa wa
6: amen
5: e wa won celebrant o wa nbi okesaya ade sole ati pastor ade goroye daniel pastor abulegba happy birthday to you loruko jesu e ori anuba
6: amen
5: emi yagun
6: amen
5: e o de sebi oba
6: amen
5: loruko oluwa iri ati anu yo toyin leyin
6: amen
5: be ni yori
6: amen
5: ogo rajade
6: amen
5: osure fun yin gbogbo ni bari mi gbo aye re ko gba iya nu
6: amen
5: mo bless apare ba gbo mo ri bonu gbo eje jesu oya gbagbara
6: amen
5: wa mo eri e wa
6: amen
5: wa de se bi oba
6: amen
5: jesu oluwa wa
6: amen
5: gbogbo eyan omo olorun ta jo lo si jerusalem screening today o september 22 gbogbo atawa wa ni tosi ibadan ati ni ibadan a o pade ni you fit fly ni september 22 on the 23 september nyalo se to nbo gbogbo eyan mo lo te wa leko e ma pade ni you fit fly ni ilu eko loruko jesus oya gba iyanu re
6: amen
5: in the name of jesus
6: amen
5: ni jebode mo re te lagumeri ne camp mo ori ti e ni asale ati laro kutukutu ni one loruko jesus wa ri anugba
6: amen
5: wa de se bi oba
6: amen
5: te wo e bayi so

0: ẹ gbáradì èyàn ọmọdé wọ̀nyí ṣé ẹ ṣetán láti di ẹni olókìkí ńlá.
1: Bẹ́ẹ̀ni Captain Amazing.
0: Nígbà náà kí la ní láti ṣe?
1: A máa jẹ Amazing Day Cereal wa.
0: Mi ò gbọ́ yín o.
1: A máa jẹ Amazing Day Cereal wa.
0: Bẹ́ẹ̀ni ṣètọ́jú àwọn ọmọ rẹ pẹ̀lú Golden Penny Amazing Day Cereal tí ó kún fún èròjà aṣaralóore bíi protein, fiber, calcium àti vitamin A. Èmi ni Captain Amazing pẹ̀lú ìrànlọ́wọ́ Golden Penny Amazing Day Cereal. Àwọn ọmọ yóò di olókìkí ńlá tí mú orí wú láwùjọ. Ìyẹn Amazing Amazing Netos. Golden Penny Amazing Day Cereal ṣètọ́jú àwọn ọmọ yìí fún

0: ìrọ̀rùn dé.
1: Ǹjẹ́ wọ́n ń gbọ́ ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na way to unlock your phone dey bother you. Don't stop to make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútún fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lóní rọrùn bíi power banks, chargers and charging cables, earbuds tàbí headphones. Wait o, àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty, original and affordable. Our address nko, number 31C, Nipos Shopping Complex, ní Dojúkọ Cocoa House. Kẹ̀ tó wọlé lẹ́ẹ̀tì kan wá lápá ọ̀tún yín. Tẹ̀ bá tún wá wọlé tán, ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rè o, 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù rẹ̀.

0: afiju woja wanrin bendeke obun woja pasiosio obun siosio ni o rewu afiju wole se bi ton jale si ohun wa bojumo o ti di wa odaran ni ipinle oyo ajewi ole suku agbado ora omi ohun be babo le soju titi lai bikita ka dale soju agbara lai nani akoba ti o teyen yo ayika tun mo toni toni ohun agbegbe to dun wo ni mu idagbasoke bawujo ajo tin receive owo fun ofin ohun igbofinro ni ipinle oyo oyo state rule of law enforcement authority in ketata o ajati o son ni ki gbofiri olode
1: ma wo mi bi mo se fe yin
2: mo n gba 32
3: fm 32 fm 94.
4: Wa fi mu mi e ka mo ka
5: la Nigeria le ki wa mo ko ro si
4: giran fedra
6: giran fedra o ni ko fi mu o tu kun da
4: agba ki o ya e ki ka ogopo na ilu eko si badan
6: seri
4: e mo ye a so oko mi lo baje
6: o mo to ewo nbe ni bo je la mo to fun ma pu se gbe ta igan so pe
4: o da o da
6: Sherry, oh my jenga yalenu fuwa ni inu joba ta wa. Abila ani luta wa. Abika sokwa wati si joba liwa lori. Debi pe eden lo lu yibo tabari en lo. Aoma yin jadimbe. Ero juo na wan. Pa maintenance kocho. Wan ni mbe nyeri pe ni UK. Eri kan wole mbe. Wan to ton le she. Wan she dadak pe old building. Ada beke new building ni. Ewa wu juo na ewe mi. Toti son lori on ne koi. Awon yan soda. Tell me soda bayi ire buruku no ba jade lori soda ko si tan gba loke ko si yen nbe oju ona ati wa nbe lati 1999 lati be oju ona eko yi iba se wa yi ati ri solution lori e eko yi si le awon alagbara to je ojin ni lulu te duri current are tin be nbe ibadan seko yi na lawon na ti wa ki lo wa fa to je yi pe gbogbo won na sa wa nse nigba te yin be nbe ni si te ko te se Samo Fulani ni o abo be ni o lohun o se oju ona yin fun yin. Nigba teyin te jo nile, baba wa ti lori, baba wa so je won ti lori, won ori se ta fi kuro nbe. Jo wa tan de be won ori se. Are tun be nbe ni ise yin na ori se. Ki lo nfa? Ojojumo le ge ati se owo bayi, sik ni bayi. Ise yin o pari. Ki lo di le ise yi? Ki le fe se nbe? E fe ka wo yan so seyin ni o. Nkan le fe se nbe ni o. Pa pa pelu joba ni tori ke mo gun gbati Ifasola wa nbe ngba aye Buhari. Won la won ti jo so pelu joba wa tin be o de ngba pe awon ni won ma se kini ala afara oloke yen ta ba ti pare awon se yen tin ti fasola so ni television kan ni gba yen pe awon ti pare awon se afara oloke yen joba so la won o se n to fa ti won o fi se mo kilo mu ti o pari te ba n koja bo lona be yen lale bayi e ro pe olomo jawo oro apadi ni yo dudu biri mu ni sa won bi teyin lo se bo se ri ni yen sa oju ona to jodo ona to je major road ba yen se bo se ri ni yen e wa lo wo awon federal road mi be ba ti e ti le se kini te mo fi di ba ni awon fe ma nkan kan ti won awon ajo yi kilo fata ati eri won mo nta se won ti council won ni so wo ododo won na ni melo melo yin ta fe ka won awon olubere kan mo bi won nu akuna gogo wa na kuna pe kilo fa melo gan lo le roro won mo emi mo lo si awon to je ti state wa pe kilo de ibayi ni port so ko bayi won ni sort of fund ni awon sort of staff kini kan excuse so isi won mo mu wa so la n so fun wa ejo ko eyin ijoba wa e mo je kin te mo ka fun wa ori iwe ni kan na ni o mo je a kan mo lowo buruku ba won to wa lagbon mi be yen ni te ba fun olowo ti won ba ise kan te yin na ba gbo lo radio e fa yen to wa nbe ni na pe mo fun olowo o se se ko o se o tun so pe yin na e n so lori ahon ni e tun be yen se aro are e pari oju ona yi ara prestige yin na ni o ni tumo nigeria o ni daru
5: Ese on beya kasare de ka ero politics oselu ko to di wi pe
4: ojo ti lo je ka ma se la bi bo 0705 509 49 0809 7000 949 oda bala lejo
5: hello
7: ataro
4: e karo sa e
5: karo
7: baba ko ni baba ko ti akusha lo ya ti ti lo ni la lo pa pa pa ojo awon kokoko te ma ya ni le do bayi o wọ́n ní ká ní sùúrù wọ́n yẹ ẹ̀dùn àti bẹ́ẹ̀ parí báyìí ọ̀rọ̀ òṣèlú tó tún bẹ́ẹ̀ ṣe ọ̀rọ̀ wọ́n ti káàkiri káàkiri báyìí ẹjọ́ ìgbà wo la fẹ́ ní sùúrù dànù ní àgbẹ́gbà tí bàbá buhari wọlé náà gbà yẹn náà wọ́n ní ká ní sùúrù tọ́bi ṣe ats ààrí kókó eléyìí náà ní ká ní sùúrù tọ́jú ọdún mẹ́jọ máa ti pé baba ni ka je ka para bi so chori e ka lo sa e je ka lo se leku deku abi ka je si jo ko litu buzo baba ba ko so ke si gbagba ibi ta gbagba re to mama mu lele lele yo
4: esun e ka ro
5: ah
4: mo ri lo ah mo ri lo nbe mo ri lo nbe eh agbake nti awon olosoro to wa be nje lowo lo ba se on le je ka pada selekun jekun
6: mo so lojo sina te ba te dada won be lori oro pe a restructure lu agbara selekun jekun to wa je pe center o ma je weak center ni awon be lati mo decide won be lowo lori e won si sa pe lori e lowo ani gbagbo pe tan ba se tan boya to mu nkan yato si bi ta se wa kon mo da pa tun wa kora wa sinu wahala mi ta mo ni
4: e ka ro ma
8: adura la ta pata e ku ise o
4: esun ma
8: epo yen ni problem gbogbo nkan ti baba wa nse yen to so pe awon nse joba ti nigeria ba rogbo lori epo won ti se nkan kan o wahala yi poju o ko jo tori olohun ko je ki nigeria dero o
5: Esun. Ọjọ́ báwọ̀ kedì ràn wọ́n ni why is it difficult? Kí ló dé tó le láti ṣe àsopọ̀ àwọn olú ìlú lórílẹ̀-èdè Nàìjíríà bíi Abuja.
4: Má pàjẹ́ ọkọ̀ ojú irin.
5: Pẹ̀lú ọkọ̀ ojú irin.
6: Ó wà
5: ó jẹ́ train. Ó jẹ́ pé àwọn onígbàlódé kan náà wà ní ìsìn.
6: Free gan ló ń gbé wọn. Àárín lẹ̀ wá ń bì ní.
5: Ṣé kò sí Ìbàdàn sí? Ó wà náà. Hello.
4: Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀.
9: Orúkọ tèmi ni Ajé tí wọ́n bí wọn pé láti ayé gan lẹ́yọ. Òkè ifá ńlá odè tí máa bì mo fi ayọ̀ ńlá káyọ̀ ńlọ́dẹ olùjọ́nà ìgbà tí epo wà ní 65 naira tí wọ́n gbé lọ sí 144 naira gbogbo wa la jáde lọ́jọ́ náà lọ́hùn ta láàgbà epo wa wà ní 1004 something àwa wà ń fọ ọlẹ́rọ báyìí àwa wò yìí lásòsè bá ń sọ àwọn fún bá ń sọ fún ọlẹ́rọ pé ẹ wà lọ́rùn.
4: Taiwo Wasiu Olalekan so se oni lati ago oni pe ki gugu wa ka jade ka parojo ni ti alafia ka ise iwode tako bi epo se won ni ojojuma pe oni ti mu kin kan le kokoko be yan afogun oni pe leyi o to nkan ta gbodo gbigbese kan mo ka le lori
5: oni owo nbe ni orilede Nigeria pe lo fa ti awon are fi mo wa si orilede yi emi ko mo so ojo go baba si de no so
4: yeah
5: owo nbe Nigeria hello
4: ekaro
7: ekaro
5: ekaro
6: yes sir
7: mo ki ni o wa ti za ti fala
4: yes sir
7: bi eyin bo ba pada wa si bi eyan ti bo le ba do aye kan
4: So I but I'm going to I know anything on code.
5: I'm going to go to the house.
7: Abdulrasheed ló ń sọ̀rọ̀ láti ìlú èkó. Fẹ́ gbọ́ mi.
4: À ń gbọ́ yín, à ń gbọ́ yín.
7: Èmi fẹ́ fún Nigerian solution kan ni tó bá pẹ́ lè tẹ̀lé o. Fẹ́ gbọ́.
4: Ọ̀yà.
7: Àwọn tó ti ṣèjọba rí lórílẹ̀-èdè tọ́nà ò tí ì gbẹ̀mí wọn tán sí wà láyé. Tí bàbá wa Tinubu ò lè lọ bá wọn, kán gbàmọ̀ràn lọ́wọ́ wọn. Àbẹ̀wò níjọba tó ń ṣe sára ń nara àlù sáàrò jẹjẹ. Ẹ tún wòye fẹ́ kó dà.
5: Ati ṣogun sí ni.
4: Ìbàdàn ni. Ekaro.
10: Hello. Ekaro. Ekaro. Ekaro. Ekaro. Ekaro. Ekaro. Ekaro. Ekaro.
4: Ẹ
11: Ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
12: Oya gbọ́ṣẹ́ o, ó ń dùn yùn gbàlé tí 32 FM ló ń pè bí 94.9 ẹ̀yìn ẹ̀ à ń fẹ̀rí gba gbogbo àgbáyé. Àwa fíẹ̀sì gan.

0: ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́ kan ò sí ń bẹ̀ torí pé ohun tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́ pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CD Care máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara alẹ́ nínú kalẹ̀
1: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan CD Care CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímú ṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a wá bọ́ sílé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ̀nà báyìí ta fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ni CD Care àtúwákù lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CD Care app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kọ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CD Care mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ wọn ò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CD Care wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CD Care pé ẹni tó sanwó oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbi kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbàyé gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CD Care ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún mọ́ sanwó lọ ṣe bẹ́ẹ̀ ti má sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CD Care mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ́ sanwó lọ nǹkan tí CD Care wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá mọ̀ gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ̀ kí yín káàbọ̀ CD Care ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ̀ ti ṣe tẹ́ bá ti ń download app yẹn báyìí àyè tẹ́ ẹ̀ mọ̀ fi owó yín sí ẹ̀ mọ̀ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
0: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ka káàkiri.
2: Ọ́fíìsì wa wà ní Junction Veterinary ní Mọ́kọ́lá ní Ìbàdàn Junction Veterinary gangan lè ti máa rí ọ́fíìsì wa ẹ lè pe ti Mọ́kọ́lá yẹn sí 070-74-54-3005 a tún ní ọ́fíìsì ní àpáta náà nínú ilépo Sanctuary Filling Station opposite Funeral Supermarket ẹ lè pe ti àpáta sí 070-74-60-3911 bákan náà a tún ní Ogunmọ́ṣọ́ ní Shop 3 and 4 Free Mall Shopping Complex opposite former Nitel oníyẹn wà ní Alájìkí Road Takí Ogunmọ́ṣọ́ ẹ lè pe wá sí 070-74-85-7555
0: ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tí ó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CD Care ó dìgbà kan náà ẹ ṣeun.
3: CD Care there for you.
4: Oh, yeah.
3: ṣina le re sisa iro dede ni to de eto to poju owo ko nilo ayan nu kiri gbe si 32 fm 94.9 laughter house ori oke tete premier mokola ibadan.
4: Hello, this is John Bennett from BBC Sports. You're listening to 32 FM 94.9.
5: After the tactics comes the play.
6: It's Carter, what's he gonna do? Oh!
5: After the play comes the goal.
6: Could be the match winner from Lionel Messi.
7: Ronaldo!
5: After the goal comes the uproar. It's sports on 32 FM 94.9.

0: Let's radio me. 32 FM ti wa okay.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial star 8011 star 4# or scan the QR code on the pack and you could win big.

0: together.
1: Òkìtì ọ̀gá òṣèkú gìrìwọ̀ fọ́baládé ọba lúgan nìkan ló mọyì ọ̀nà tí kan tọ̀ ṣe ti kágbọ́n sáfẹ́fẹ́ fẹ̀yìn ẹ̀ 32 fm 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.
2: Ibi táyé bá yí sí ni wọ́n bá wọ́n yí sí. Ibi táyé bá yí sí ni wọ́n bá wọ́n yí sí. Ibi táyé bá.

0: Hello, I call Juma Ekaro.
1: Ekaro.
0: Yes, sir.
1: Evangelist Bakari. That's Mokola.
0: Eshumbami.
1: Edaku. I want you and Wolu Kili. Tan Pari Wolu Koma Kili. Ya will ever want to be a palo, Tramuchi. Ya will ever want to get a good time by Tabachi, the contract. Pagi na finishi. Wọ́n jẹ́ kí bísínẹ́ẹ̀sì wọn ó dúró sójú kan. Àní kò Dangote ó yọjú láti bí sìmẹ́ǹtì ó tún yọjú ràn síbi ó ṣúgà. Ó fi àwọn èrè tóun rí ó tún fi ń employees míì. Àwọn èrè tóun rí ó tún fi ń ṣe míì ní ìsìn ó tún ti ń ṣàǹkárá ní ìsìn. Ẹ̀yin náà wò lẹ́ bá wọn ẹ wá ní ẹ kọ́lé ẹ mọ̀ wọlé ẹ máa jẹ block.

0: Yẹn le fi jọba ológun we ìjọba alágbádá torí pé nínú ìjọba alágbádá àǹfààní láti òmìnira láti sọ̀rọ̀ ó wà òmìnira láti fi ẹ̀hónú hàn ó wà òmìnira fáwọn aráàlú láti yan ẹni tí ó wù wọ́n sí ipò ó wà so àǹfààní pọ̀ lábẹ́ ìjọba alágbádá bí ó bá jẹ́ pé ìjọba ológun gbogbo àǹfààní yẹn kò sí ẹni tó bá sọ pé òun fẹ́ fẹ̀hónú hàn tó fẹ́ protest tán bá gbà mú ẹni tó bá sọ wípé bóyá onímọ̀ràn tó bá kàn kan sínú pépà tí wọ́n bá gbà mú tó tẹ̀ wájú ayé social media.
1: Nínú ìròyìn mìíràn báyìí ká tẹ̀síwájú olùdíje sípò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ti Social Democratic Party SDP Adéwọlé Adébáyọ̀ náà ló ti ń ṣe ìkìlọ̀ wípé ó ṣeéṣe kí owó epo pẹtiró kò gbẹnuwọ ₦5,000 tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu bá padà sípò ààrẹ ní sáà kejì. Gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí Adébáyọ̀ nínú àtẹ̀jáde kan náà ló wípé àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àtúnṣe tó wáyé sí àwọn òfin kankan ìtọ́ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé náà ló fà á bí nǹkan ti ṣe gbẹnu sókè sí lórílẹ̀-èdè Nàìjíríà. Olùdíje náà nínú ọ̀rọ̀ rẹ̀ ń lọ wá wípé ó ṣeéṣe kí owó epo náà túbọ̀ gbẹnu sókè sí tí ààrẹ orílẹ̀-èdè yìí bá tún padà di ààrẹ nígbà kan sí. Ọ̀rọ̀ yìí ló tún tẹ̀lé bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ti bẹ̀rẹ̀ sí ní ké gbàjáre lórí bí owó ọkọ̀ tuntun ṣe ń pọ̀ sí látàrí bí owó epo ti gbẹnu sókè. Nígbà tó jáde lọ láti lọ rí gbọ́ èrò aráàlú akọ̀ròyìn iléeṣẹ́ Radio 32 FM Emmanuel Adebayo ló láǹfààní láti bá olùgbé kan sọ̀rọ̀ arákùnrin Johnson Modolaji ní ọ̀rọ̀ rẹ̀ níbi ó ti wí pé bí owó epo ti ṣe gbẹnu sókè èyí ló ti ń ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ bí owó ọkọ̀ bó tutù ṣe gbẹnu sókè. Olùgbé míì náà nínú ọ̀rọ̀ rẹ̀ ló wípé bí àwọn ọmọ ilé ẹ̀kọ́ bí wọ́n ti ṣe padà sí ilé ẹ̀kọ́ ní ọ̀pọ̀ àwọn òbí tó fi mọ́ àwọn akẹ́kọ̀ọ́ gan náà bí wọ́n ti ṣe bẹ̀rẹ̀ sí ní ìpèníjà nínú sísan owó ọkọ̀ láti lọ sí àwọn ilé ẹ̀kọ́ wọn tí wọ́n sì ń rọ àwọn aláṣẹ lẹ́ka gbogbo láti gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ọ̀rọ̀ owó epo náà.
2: Ọ̀rọ̀ epo tó ń wọ̀ yìí kò sá ní àmì ń bẹ̀. Bad effect ló máa ní lórí aráàlú. Ẹ wo àwọn ọlọ́kadà. Gbogbo yín náà tẹ bá fẹ́ gun ọ̀kadà. Tẹ bá sọ pé iye báyìí. Ẹ pé kíní kan. So n tí ẹ bá dẹ̀ra náà ná máa tà. So àwọn ọmọ ló tún wọlé. Tẹ bá ń gbé owó lé àwọn ọmọ yọjọ àfẹ́ẹ̀tì gbogbo wa ni. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọwọ́ gọ́ọ̀mẹ̀ntì ló bẹ̀ ti wá. Wọ́n ní àwọn yọ subsidy. Wọ́n di regulate, wọ́n tún regulate. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tí wọ́n bá fẹ́ yọ wọ́n pátápátá, ẹni tó bá fẹ́ gbé, tó bá fẹ́ rajà kọ́ rajà ẹ̀ kó tà. Àwọn ilé epo tó jẹ́ tìjọba gan tó fẹ́ wọ́n ju ti aládàáni lọ. Ìjọba ò lérè kankan tí ọjọ́ kọjá káràlú gbáyé gbádùn. Káràlú ọba ti gbáyé gbádùn ìjọba òjòrè wọn ìbá kó trillion jọ. So wọ́n ní láti bá wá nǹkan ṣe sí.
3: Jó lára àwọn ọlọ́kadà ń kojú.
4: Epo tó wọ́n yẹn government ń fi àjẹ wá, a kẹ́ ń gbìyànjú ni. Government ń fi àjẹ wá o. Epo yẹn lọ́pàá gbọ́ àpọ̀. Epo àtọ̀nà lọ́pàá wá pọ̀ kò sí nǹkan míì. Tí ó tọ́nà ọba da tí ò sépo. Ìyá ó máa jẹ aráàlú ni. Because níbi tèmi ti wá láàárọ̀ yìí sí, àwọn tó fẹ́ jáde iye tá à ń gbọ́kadà ń bẹ̀ láti àdúgbò sí Sango iye náà kọ́ la ń gbé láàárọ̀ yìí. Pípọ̀ yẹn bá ṣe wọ́n sí bẹ́ẹ̀ ni owó tá a máa ṣáàjà àwọn èrò máa wọ́n. Because àti àlè tọ̀sọ́ kadà, àlè tọ̀ sínú mikra, àlè tọ̀ sínú marijuana, epo yẹn la fi lò. She understand. So kí gọ́ọ̀mẹ̀ntì máa wá nǹkan ṣe sí. Ọdẹ ọ̀rọ̀ ni wọ́n mọ kan tó lè ṣe, but wọn fẹ́ ṣe. Wọ́n ṣàpẹ́ wọn kó máa fìyà jẹ wá.
1: Nínú ìròyìn mìíràn ẹ̀wẹ̀ ọ̀rọ̀ ti jáde lórí bí àwọn kan ti máa ń wa ọkọ̀ lọ́nà kò tọ́ láàrin ìlú Ìbàdàn tó fi mọ́ àwọn tí wọ́n tún jẹ́ ọlọ́kadà ní bí àwọn olùgbé ìlú Ìbàdàn bí wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn. Akọ̀ròyìn iléeṣẹ́ Radio 32 FM Ọlá Ìtàn Fọlárànmí lásìkò tó ń bá olùgbé kan sọ̀rọ̀ lẹ́ni tó tún jẹ́ oníkẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta arákùnrin Ọláwálé ńlọ́bẹ̀nu àtẹ́lu bí àwọn ọlọ́kọ̀ kan ti máa ń wa ìwàkuwà láàrin ìgboro tó fi mọ́ àwọn míì náà tí wọ́n jẹ́ ọlọ́kadà tí èyí lè ṣàkóbá fún ẹ̀mí níbi wọ́n ti ń rọ ìjọba láti máa fi ojú àwọn tí wọ́n bá burú fẹ́ wà bẹ́ẹ̀ kí wọ́n máa fi ojú wọn wíná òfin. Arábìnrin kan náà tó wọn náà tún jẹ́ olùgbé Ọláyẹmí arábìnrin Ọláyẹmí nínú ọ̀rọ̀ tirẹ̀ náà ló ti rọ àwọn aláṣẹ láti tètè máa mú àwọn tí wọ́n bá ń wo irúfẹ́ ìwà tí kò tọ̀nà bẹ́ẹ̀ kéékèèké wọn sì máa fi wọn jófin ẹ jẹ gbọrọ síwájú sí lẹnu wọn.
5: ẹrọ onímọ̀rúwà bò ní mọ́tò tó bá dẹ̀ wọ́n wàkúwà kó rántí pé òun ò lẹ́ni tó gbé kọ́ lé o torí kò sẹ́mi mi èèyàn ẹ̀mí bó bá ti kú okú ni bó o dẹ̀ kú minus nàìjíríà ni kò fáyé ṣùgbọ́n rántí wípé òfin lé sílẹ̀ àwọn ọmọ tó máa jẹ́ náà wà ńbẹ́ oníyàwó sílé o láwọn ọmọ sílé bí ó bá dẹ̀ ro tara ẹ̀ níwọ̀n tó bá ń wakọ̀ ro tàwọn tó gbé sínú márúwá ro tàwọn tó gbé sínú mọ́tò gbogbo ọtí máa kankan yẹn ṣe gan ló pọ̀jù accident tán tán jáde gan ló pọ̀jù nǹkan tí tán bá ti ń léèyàn wọ́n máa kọ ọlọ́kọ̀ tó bá ti rí wọn báyìí tẹ́ǹsán yẹn gan ti wà ní ara wọn ìmí sì báyìí tó bá ti rí ọtí máa lẹ́yìn kò ìdọ́dọ́ ẹ̀ ó máa máa sá lọ láti kọlu èèyàn níwájú kò ní wo iwájú yẹn mọ́ àwọn tó wà lẹ́yìn kán má bàá mọ̀ òun ló máa máa lé so gbogbo àti àwa táwa táwa àti ọtímà àti gbogbo wọn gbogbo alájọlẹ́bí.
6: Ohun tí ò da lórúkọ méjì kò da ni reckless driving kò da.
1: Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ ṣe ń gbọ́ láti iléeṣẹ́ rédíò 32 FM 94.9 ìfẹ́ yín ẹ̀ ẹ ó sì mọ gbọ́ ìròyìn ní ilẹ̀ òkèrè abala eré ìdárayá tó fi mọ abala múlùdùn. A dúpẹ́ pé ẹ ṣe wà ń bẹ̀ tí ẹ ń tẹ̀tí gbọ́ wa ká máa lọ sí ilẹ̀ òkèrè báyìí níbi ó ti jẹ́ pé mínísítà fọ́rọ̀ ààbò ní ilẹ̀ israel israel katz ló tutù ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ kan wípé àwọn sì ń gbìyànjú láti túbọ̀ ṣe àwọn àkọlù sí sí ìlú gaza àti láti túlé àwọn ọmọ ilẹ̀ palestine kó tí yóò jẹ́ ọ̀gọ̀rọ̀ wọn kúrò nílẹ̀ ọ̀hún. Israel Katz nínú ọ̀rọ̀ kan tó fi léde lónìí ló wípé ìdá 90 nínú ìdá 100 àwọn ọmọ ilẹ̀ ti Gaza náà ẹni wọn ti lé kúrò látàrí àwọn àkọlù eléyìí tí wọ́n ń ṣe láìpẹ́. Lóyún wọn tún fìdí rẹ̀ múlẹ̀ wípé ó kéré tán ènìyàn 12 ló tutù jáde láyé nínú àwọn àkọlù kan tó tún ṣẹ̀ wáyé ní ìlú ti Gaza náà níbi ilé kan èyí tí wọ́n ti ṣe àkọlù ohun ìjà ojú òfurufú sí bí ó ti dàwó. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹni àwọn tí wọ́n ń gbìyànjú láti ṣiṣẹ́ ìdóòlà ti wípé ọwọ́ lásán ni làwọn fi ń ṣiṣẹ́ ìdóòlà náà níbi ilẹ̀ israel kò ti gbà wọ́n láàyè láti ṣàmúlò tàbí láti gba àwọn ohun èlò tí wọ́n nílò láti fi ṣiṣẹ́ ìdóòlà wọlé sí ìlú ti gaza náà. Ilẹ̀ israel ni wọ́n tún ṣe àwọn àkọlù kan lánàá léyìí tí wọ́n ṣe sí ìlú gaza tó ṣekú pa ó kéré tán ènìyàn 5 ọmọ ilẹ̀ palestine tí àwọn ọmọ wẹ́wẹ́ méjì sì ń bẹnu wọn tó fi mọ olórí igun hamas kan. Láti abala eré ìdárayá báyìí atamátàsí fún ikọ̀ agbábọ́ọ̀lù ti ilẹ̀ egypt hamza Abdulkarim náà ni àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní pè ní Haaland ti Nile níbi ó tutù ṣe àdéhùn tuntun kan pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Barcelona. Ọmọ ọdún 18 ọ̀hún ló darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti Barca náà bí ó ti jẹ́ wípé wọ́n tutù wá fi àdéhùn tuntun léde báyìí wípé yóò wà pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù náà títí wọ ọdún ti 2030 lẹ́yìn tó ti ju bí àmì ayò mẹ́rin sínú àwọn nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń wáyé ṣáájú tẹ̀sà bí àwọn kan ti ṣe bẹ̀rẹ̀ sí fi ń wé atamátàsí fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Manchester City Erling Haaland nígbà tó wá ń sọ̀rọ̀ níbi ìpàdé kan pẹ̀lú àwọn oníròyìn lónìí lórí àdéhùn tuntun náà. Abdulkarim ló wípé ẹ̀ṣin wájú títẹ̀ yẹn ń wò sáré iná ni Haaland jẹ́ fóun níbi tó jẹ́ atamátàsí tí kò ṣe ń fọwọ́ rọ́ sẹ́yìn ẹ̀wẹ̀ níbi ìròyìn náà ti fìléde náà ni wọ́n tuntun jẹ́ kò dìmọ̀ pé títí ọdún 2030 ẹni yóò fi wà pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Barcelona náà. Láti abala múlùdùn níbi tí a ti mọ figigun ìròyìn àgbáyé wa fún ti àsìkò yìí gbajúgbajà òṣèré sinimá àgbéléwò àti orí ìtàgé olùdọ̀tún báyẹ̀wò Jacobs tí ọ̀pọ̀ mọ̀ sí olú Jacobs ló ti jáde láyé lọmọ ọdún 84 gbajúgbajà tí ọ̀jẹ̀ òṣèré ọ̀hún ló jẹ́ ọmọ ẹ̀gbá nílùú Abẹ́òkúta ìpínlẹ̀ Ogun níbi ọmọ rẹ̀ lọ́kùnrin ti fìléde lónìí olùsọjí Jacobs wípé bàbá náà ló ti káyé pó dìgbò ṣe. Olú Jacobs ni àbí ní ọjọ́ kọkànlá oṣù keje ọdún 1942 ní ìpínlẹ̀ Kano tí àwọn èèyàn sì mọ̀ ń pè ní the lion of Lufodo gẹ́gẹ́ bí àwọn mọ̀lẹ́bí rẹ̀ bí wọ́n ti jẹ́ kọ̀rọ̀ di mímọ̀ wípé àwọn ti ń gbìyànjú láti wọ́n ṣe ojú ọ̀rọ̀ ọ̀hún síta jù àmọ́ tí wọ́n dúpẹ́ fún ìgbé ayé tí bàbá náà tó gbé nígbà tí ó ń bẹ̀ ní ayé. Olú Jacobs ń ló jẹ́ ọ̀jẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ òṣèré orí ìtàgé láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn wá lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹwẹ́ àwọn ẹ̀kọ́ ẹ̀kan lórílẹ̀-èdè yìí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí Atiku Abubakar mínísítà fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ojú òfurufú ìrìn àjò rẹ̀ ìdàgbàsókè rẹ̀ Festus Keyamo àti àwọn ẹ̀kan míì náà ni wọ́n ti fọ̀rọ̀ ìbánikẹ́dùn léde lórí ikú Olu Jacobs. Àwọn ìròyìn tí ẹ bá fẹ́ fi tó wà létí ẹ lè tẹ̀ láti ẹ̀jíṣẹ́ sí wa tàbí kẹ́ẹ̀kan sí wa lójú òpó ti WhatsApp. Ìṣàmúlò nọ́mbà yìí 0704-700-4949 tàbí kẹ́ẹ̀kan sí wa lójú òpó ti email yìí at 32fmnews@gmail.com. Ìròyìn àgbáyé wa fún ti àsìkò yìí náà ni ò ní jù báyìí lọ. Ǹjẹ́ lórúkọ Mary Ojo tó léwájú àwọn tí wọ́n kó ìròyìn yìí jọ Olúṣọlá Mọ̀mọ̀ lótú tó sì kà sí etí ìgbọ̀nyìn ẹ ṣeun 10.32 FM fẹ̀yìn ẹ̀.

0: FM 94.9.
1: Laughter House.
2: Orioke Tete Premier. Mokola Ibadan.
3: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan. Ẹní, ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyí Richard Card, 500 naira ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Ẹ̀rin, a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè. Àrùn, ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè, tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹ̀fà, onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù. Èje, onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: ti ni owojo baba ele jeju
1: iko jayi
0: hello e ka so
2: e so e bi run to wa
1: ba mi je bu keji yen
2: e pe le sir
1: yes sir
2: ojo ni ti wa
1: ami
2: Edunu la mama rin.
1: Ami.
2: La mama rin ni gbogbo gba Olorun ma kan le rin.
1: Ami. Ami.
2: Ate yin ten seto atawon tin keto leyin atawon na ta n gbo yin bo se mari fun ani yen la gboro Olorun.
1: Ami. Sadupe sir.
2: Ba mo tan.
1: Yes sir.
2: E ja wo gbere kejo.
1: Owe lo bade o.
2: Owe. E ja e pa ka gbo.
1: E gan ba mi pari e na ni. Won le nikan ije mi pe.
2: And ko ki je ibepe
1: biye ba lo je
2: ko eni ko ki je pe ko je te pote ko
1: ko je te pote ko bepe dudu lo je yo o da ku buru baba ibe ni bi be ko
0: ama
1: ama ke to tu pari
0: eye ka je me
1: ko mo je po re
0: ko mo tun je po e mo
1: be ni
0: 0906-2009-409 Ojo opo ko shosho Tell me kwe sinu Hello Ha Oda Owo te ni nye bade Hello Hello Ekaso
3: Ekaso Wefwe tu
1: Yes sir
3: Abi Akim Olongpe la ti di ikan o
1: Eka bon sori tu bababi
3: Alia Utoro Kwe ama song o
1: Alia Wakba
3: Ẹgbẹ́
1: ẹ̀ sí àtúnṣe
3: kan mo fẹ́ ká
1: ṣe sí sáré
3: budan.
1: Ẹ
3: tẹ̀síwájú à ń gbọ́ yín. À ń gbọ́ yín dáadáa. Tẹ́rẹ̀ ń tó bá ti bí ó bá ṣe gbẹ̀bú rẹ̀ ní ẹsẹ̀ tó. Ẹlòmíì gẹ́rẹ́ mọ́nà àǹfààní àìsè kan nọ́mbà tí ó fi àtẹ̀ránṣẹ́ sí. Kíní ìbéèrè rọrùn àti ìdájú pé kéèyàn wá jẹ kí wọn bá ní ó ti lọ.
1: Wọ́n ti ń lọ ó ń lọ̀sẹ̀ méjì mẹ́ta bàbá mi. Ń lọ̀sẹ̀ méjì mẹ́ta.
3: Káwọn aláṣẹ ṣàtúnṣe. Àwọn alátúnṣe ta ẹgbẹ́ rẹ̀ kan ṣàtúnṣe o. Ìbéèrè rọrùn àti gba o. Ọpọlọ lèèyàn ń lò ó.
1: Ń lọ̀sẹ̀ méjì mẹ́ta. Iṣẹ́ pọ̀ níwájú wa.
0: Báwọn náà bá ń gbọ́ wa tẹ́lẹ̀.
1: Ẹ fira wa sípò ẹ fira yín sípò tá a wa.
0: Kò nílò àlàyé ẹni bá ti gbẹ̀bùn bí ọba ti fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ ó ti lọ nù. Hello.
3: Bí n bá ti fàtẹ̀jíṣẹ́ ṣọwọ́ ó ti lọ. A sì ní nǹkan ìyá Norway.
0: Ẹ ṣeun máa mi.
1: Ìyá mi kábọ̀ sí ilé ètò.
3: Ẹ pẹ̀lẹ́ ká bọ̀ nọ́mbà tá à ń pè sí iná lèèyàn ṣẹ̀bùn kò yí nọmba iná ni
1: ṣọwọ àmọ ọlọsẹ méjì mẹta iṣẹ pọ níwájú wa
3: nọmba iná kò jẹ pé kì í ṣe nìkan ló ń jẹ ṣe pé kó má ba lọ
1: jù pọ
3: ebi tiwa náà lẹyìn
1: ṣe
3: pé kó lè kú lọrùn
1: yín ìyá adésanya ní ìsìn ìyá adésanya láti odò ọ̀nà arápájà àgbúrò wọn látọ̀sẹ̀ mẹta ọ̀sẹ̀ mẹ́ta
3: ìbéèrè kẹfà
0: fún màá mi láti Norway.
3: Happy weekend in advance.
0: ẹ ṣe ó yẹ fún mi
3: mo sì mọ́ o
0: kíkíni
3: ẹ mọ́
0: náà
3: ìbéèrè tó fún mi ni ẹ sì mọ́ o kò bá fẹ́ gbé wa mọ́ra
0: kódà ẹ mọ́ tí mo fẹ́ bí mi.
3: Ẹ mọ̀. Ṣé ti ya? Ṣé ti ya? Ọgbẹ́.
0: Mo mọ̀ wá fẹ́ fún yín ní ẹ fọkànbalẹ̀. Mo mọ̀.
3: Ṣé orí nǹkan? Ada ń jẹ.
0: Yàtọ̀ sí òjòjò, ẹ fún mi ní ọ̀rọ̀ mẹ́rin míì tatúlépè.
3: Ọ̀rọ̀ mẹ́rin tatúlépè òjòjò. Àárẹ̀.
1: Ó dédé.
3: Àìsàn.
1: Ó bẹ̀ dèjì.
3: Òtútù. Òtútù rírẹ ni àmúdi
0: mami náà wè ó ti tó ẹ wá máa lọlé
1: ọpọ lọwọ wọn pọ
0: ọpọ
1: awusubila
0: 0906-2009-409 hello. 0906-2009-409 Hello, e ka so lapa be o. Hello.
3: Hello, e ka so.
1: E ka so sir.
3: Anti Mary, akin o, daddy wa akin o. E ku eto,
1: o mo. E ka bo suri eto.
0: Abo se de lati money ya.
3: Omo
0: kende lati money ya. E ka so ma mi, e ka bo suri sare budon. Yes, ma'am. I'm here.
3: I think we have number 3 tomorrow.
0: Number 3 tomorrow. Hey, Jerry. Ba mo ton wa fi dan yin loju loni won le ti je.
1: Honestly.
0: E ti je.
1: Honestly.
0: Le ti je.
3: Mo gbadun yin.
0: Oya, e ja mo gbadun ara wa ni so. E fun mi ni odo marun to gun julo nile Adulawo.
3: O do to go.
1: Benny.
3: Papa mo do to go.
0: Ha. Nile Adulawo ma mi e mo.
1: Eh. Wo mo do ya River Niger.
0: Eh.
1: Mo na ile.
0: Eh.
1: E ja fi ku pa mo. Ore lo bi oda ko gun pa.
0: Hello.
4: Hello.
0: Hello. Hello. Yes, ma.
4: Hello.
1: Hello, ma. Wa ngbo yin.
4: Yes. Mommy temi ni lati iyana di obi.
0: Mommy temi lati iyana di obi. E ka so mami.
4: Eh. Ka so ma e fu se o.
0: Yes, ma. Se gba akoko mommy temi ni.
4: Igba akoko ni o mo ma try mi o si wo ni.
1: Awa dupe won wole loni.
0: Adupe loni won wole.
1: Adupe atope da.
0: O ya se record fun yin ni amo amo nku onle.
1: Be ni.
0: Oun ya fi le ni.
1: Mo gbagbe orin lo.
0: Ya gbagbe orin. Mami te bi e ka bo so ni sare fudan. E koko patewo fura yin pe ti e pe e wole loni.
4: Ah, mo wa se o. Mo ti pa o.
0: Ah, ya mo ti gbo. Ta le fe ba noja.
4: Eh. E fu mi ni number.
0: Ta le fe ta le fe.
4: Number to ba lo.
0: Number to ba ro latodo tani ma
4: latodo yin ni o e mo pe obirin so obirin
0: eh o ti ye mi o ti ye mi obirin so bi abi oya number to ba ro e mu number kan e mo pe lara ofin sare budon ni e gbodo mu number kan
4: e je mu number 2
0: number 2 oya mami ki la npe ni ase lede yoruba
4: Afe. Afe mojumo.
1: Afe mojumo. Wo go dada ni ase. Ase sikira ase.
4: Sikira.
1: Ase.
0: E mo.
1: Wo mo dada.
0: Inu ile lati mo
1: re. Wo ti e mo dada.
4: Afe.
1: O pa won lo be.
0: Ti won ko. Oda o ti ye mi tori ojo mi ilekun onigi ta mo nlo laye atijo ni ma mi e ti mo loni na baun ba mo tan
1: o da n pojo ti lo
0: ojo ti lo aya idahun sawon ibere to pa kaso
1: lodo temi tori ijo mi won le nikan ije be pe lodidi bo ko si bi be pe se ledun to ke wa kenu le kan na ko se se o ni won si so pe aije ibe pe lodidi moto to kereju ti won se be pe ko ni juju ko eyo kan lo Andre Amaraz lo se lati Louisville lohun lati letalo arabirin akoko to je onisegun oyinbo nle Nigeria to jade university lebanon Mrs. Florence Adeniran ni tori jo mi baba jebu won gba orin le lodun dun meta o orin le lodun dun meta won gba
0: won gba
1: agbeyewo tun yewo ni baba ibo je o emi ni mo da bayi ni isole asewo dahuru ori jo mi ti ba lo lodo
0: e je nbe latapa bi oro merin mi ta tun le pe ojojo a le pe ni aisan a le pe ni ailera ogini ti ati are bakona nigba ti ekute ba fete ani ki ologbo ko wa si bi oku iya ohun
1: o se mistake
0: amo awon oro to bere pelu alphabet iya amo mo ju yun si yin ni ke le gba won lo fe
1: be
0: o da ba mi ti di ojo mejo That's more pade. Awon odo to gun julo ni ile adulawo Nile Congo Niger Zambezi atawon mi bam bam. Oluwa Mary adupe
1: lawo lati le. Logo to n chatlein fun eto ati kan ni lati gba iwa. Baba Abiola Yaliali nle Hamburg ni Germany lohun. Baba Charles okan lawon lati Washington DC. Baba Booksellers adupe lawo yin amo riri yin o. Wa do se ti mo la se lero ata mago to ti wa se ti gbo yin. Lori kan ni kan na let's go kan na.
0: Oluwa Mary omo ojo.
1: Ba mo ta. Ademola Dejumo.
0: Ireo.

0: 32 FM ti wa okay.
1: Eje ma ki wa ka bo pada lati oju di oja 32 FM 94.9 dokita ori afefe o na ni eto te lori ofe lati ma gbo wa nibi ta tin juroro lori eto ilera wa dokita Obasanjo Adebiyi consultant cardiologist awon na ni alejo wa lori eto ibi won tin ba bo dokita dokita en soro nipa kokoro kan te pe ni helicobacter be la boro de
2: helicobacter pylori
1: ben
2: so o je kokoro to je wi pe to ba wa ninu iku eyan o ma nje ki o rorun fun awon chemical ti eya ara wa ma produce ninu iku yen o ma je ki kini yen o po si ki chemical yen o po si e mo gbagbe pe mo so wi pe to ba ti je ki chemical yen o po jo in tin da bo bo inu lo pe egbo ogbe ma sele
1: be ye so be
2: helicobacter pylori yi to ba wa nu ku eyan a ma nfa ko je wi pe ogbe o wa ti o ji n ta n pe ni ogbe inu ikeji o ni awon to je wi pe won ma n saba n lo ogun ara riro awon ogun ara riro ti ele ebo wa ni class kan ta pe won si a ma n pe won yin le ma boda a ma n pe won ni non steroid anti inflammatory drugs so iru apere iru e o ni aspirin ibuprofen diclofenac paroxicam kankan a loju awon ogun yen paapa julo awon eyan wa ti won ma lo si eba ona lati ma lo ra ba nsajo akapo
1: kapo
2: so wo ti ba be ni won a ti ko opolopo awon ogo sinu e to ba po de se ipo kan a ma gbe eyan ninu yato fele yi a ri pe awon to ba n fa siga pe siga mimu a ma fa ogbe inu then I want to moti iwadi fi han wi pe oti mimu gbogbo oru oti ti ba wu ke pe e ba ni bi ami e ba ni pelebe ni tinu ora kaja kajo e ba pe red wine ni oti lo tin je so iwadi fi han pe awon to mu oti orun fun won lati nu ogbe enu ju awon ti o mo ti lo then awon to ba je wi pe boya won se aisan aisan yen le iru won na ma ni ogbe enu en ton ti gbe sile wo so aisan yen le ele bo ma npe ni calling us iru e ma nsele koda elomi boya omi gbona lo da joyan lara abi na lo joyan lara to po a ma sele abi elomi to je wi pe ti se ipo gan physical stress to je pe ka se wahala ka ko mo sa ti ko iseme ko mo nga ka kisi ki wa ipo ka mo ka mo ti gbe ko mo lo so mo ke si ko ko ko mo bale iru yi na o na tun le fa ke yan ni ogbe inu
1: dokita
2: ti awon nkan mi na pepepe
1: e seun fun alaye to kun keke nje aijeun lasiko tabi aijeun dede se lo to ni pe o le fa ogbe inu ati bi pe bi eyan ba ti wa ni ogbe inu yi awon ami ara wo o le yin o mo ti eyin o fi mo pe ohun ti ni ogbe inu abo sese ke yan logbe inu ko ma mo wi pe ohun ni to n ba wa ni ati pe se aisan to se wo ni so lewu abi ko lewu igbawo o lo ye keni to ba ni ogbe enu ko tete lo si lewu san
2: eseun nipa ti wi pe onje abi aijeun abi angba awe e mo gbagbe pe aso siwaju pe nti afin ta fi n digest ti a fi n lo ounje wa ninu o wa nu oku wa o de kan sise lori ounje ni ṣùgbọ́n a ti wá gbà wẹ̀ ó ti ń di pé ó fẹ́ tó di ọjọ́ kan àbí jù bẹ́ẹ̀ lọ a rí I pé àwọn kẹ́míkà wọ̀nyí wọ́n mọ bẹ nínú ṣùgbọ́n wọ́n rí ọ̀pọ̀ míì ń bẹ o tí wọ́n ń ṣe léyìí o tó jẹ́ wípé kò dá wàhálà lẹ̀sí fún wọn ṣùgbọ́n fún ẹni tí ó ní ìdí míì nínú ilé ìta kàálẹ̀ tó jẹ́ wípé ó fẹ́ kó ṣeé ṣe fún láti ní ọgbẹ́ ẹnu tí irú ẹni bẹ́ẹ̀ tún bá tún wá ń gbà wẹ̀ tí ò jẹ́ ẹnu ẹ̀ yóò wá ràn lọ́wọ́ láti jẹ́ kí ọgbẹ́ ẹnu yìí kó jẹ jáde.
1: Ara ò ràn bọ́ǹbù lọ́wọ́.
2: Bẹ́ẹ̀ ni. Tómi ìpẹ́nìyẹ ti ní àǹfààní láti pé kó gbẹ ẹnu tẹ́lẹ̀ ṣùgbọ́n ó retí tí ó wù jáde. So ńgbà tí àwẹ̀ bá wá kún àwẹ̀ yìí wàá bá wa wú kinní jáde. Na ọgbẹ́ ẹnu jẹ́ àìsàn kan tí kìí báyàn ṣeré. Kìí sàìsàn téèyàn máa nínú ara tẹ́ máa wò pé àbí mi ò rápẹrẹ kan. Èyí ó rí ọlọ́pọ̀lọpọ̀ ọgbà. Ntí sì máa jẹ́ àpẹẹrẹ. Òun ni kínú ó máa dunni. Pàápàá jùlọ níbi ìdodo sí ọwọ́ òkè ìdodo. Ibẹ̀ ni dídùn yẹn máa ń wà. Oríṣi méjì. Òun ni ọgbẹ́ ẹnu yìí pín sí. Àwọn kan wà tó jẹ́ wípé inú agbẹ̀dú tí oúnjẹ ń dúró sí yẹn gangan ni tá ń pè ní gastric ulcer. Àwọn kan wà tó jẹ́ pé níbi tí ó gbé oúnjẹ kúrò nínú agbẹ̀dú yẹn níbi ibi ibẹ̀ ibẹ̀ ni egbò tiẹ̀ wà. Tá a bá pín àárín yẹn sọ́nà mẹ́ta yìí ti ń bẹ láàrin. Ibẹ̀ ni egbò yẹn wà so à ń pè ní duodenal ulcer so àwọn tó ní ẹlẹ́ẹ̀kejì tá a sọ yìí duodenal ulcer irú wọn dídùn tí à ń sọ yìí yóò máa dùn wọ́n lásìkò tí wọn ò bá tí ì jẹun tí wọ́n bá wá jẹun yóò rọlẹ̀.
1: À ń pọ̀ yín o dókítà. Hello dókítà.
2: Èmi ń gbọ́ yín o ṣe ń gbọ́ mi.
1: Bẹ́ẹ̀ ni a ti ń gbọ́ yín dáadáa báyìí a ti ń gbọ́ yín dáadáa.
2: Mi mọ bí tẹ́ ẹ gbọ́ mi dé ṣùgbọ́n.
1: Ibi tẹ́ ẹ ṣàlàyé.
2: Ntí mo sọ gbẹ̀yìn ni wípé a ní ìta ń pè ní duodenal ulcer bóyá a gbọ́ débẹ̀ yẹn.
1: Bẹ́ẹ̀ ni a gbọ́ yín dáadáa a gbọ́ yín débẹ̀ a gbọ́ yín.
2: So àwa ń sọ wípé àwọn yẹn àpẹẹrẹ tí wọ́n máa ń ní tí wọ́n bá tí ì jẹun dídùn inú dídùn yẹn máa pọ̀ tí wọ́n bá jẹun tán ni ó wá yàtọ̀ díẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ gastric ulcer nígbà táwọn yẹn bá jẹun tán gan ni wàhálà dé. Wọ́n tún máa ń fẹ́ sá fún oúnjẹ. Dídùn tá a wá wí dídùn yẹn ó lè jẹ́ pé bóyá ń ta àyàn. Àbí kó jẹ́ pé ó ń jó yàn burning sensation àbí kó jẹ́ pé èèyàn feel bí pé ó ń gbóná láàrin ìdodo sí òkè ìdodo ibẹ̀ ló máa ń sábà ń wà tí èèyàn bá wá fojú tó lásìkò ìgbà yẹn ló tó lè ṣe máa mú àwọn àpẹẹrẹ ńláńlá mi wá. Nǹkan míì téèyàn tún máa ń ṣàkíyèsí ni wípé téèyàn bá lo oògùn tí ó fẹ́ jẹ́ gbajúgbajà tí ó jẹ́ pé kò sẹ́ni tí ò fẹ́ mọ̀ oògùn olómi tó dàbí ògì yẹn tí wọ́n bá mú wọ́n á rí wípé ìrora yẹn ó wálẹ̀ lásìkò yẹn so yẹn náà ń fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé àìsàn ọgbẹ́ ẹnu ò ní sóye yá.
1: Dókítà. Hello. Hello dókítà.
2: Mo ń gbọ́ yín o.
1: Yes sir. Ẹ ṣeun wọ́n jẹ́ kí n béèrè ìbéèrè kan báyìí. Ọgbẹ́ ẹnu tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Ṣó ní ọjọ́ orí ẹni tó lè mú? Ṣó lè mú ọmọdé? Ṣọmọdé lè ní ọ̀sà? Àbí àgbàlagbà nìkan ló lè ní? Bí ọjọ́ orí wo sókè òun ló lè ní ọgbẹ́ ẹnu?
2: Kò sẹ́ni tí ò lè ní.
1: O lè mú ọmọdé?
2: Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́pọ̀ láàrin àgbàlagbà ju ọmọdé lọ. So tabatu a je wi pe eni tojo ori re ti dagba to ti koja bi 50 omodo adota soke to wa je pe igba yen ni won koko ri ogbe enu yen fun igba akoko iru won a ma nfe kan se wa di dada lati ri wi pe nta ro pe o je ogbe enu yen o le ma je ohun o je pe boya aisan jejere abi nkan mi ni iyen fi won wi pe keyan wa darugbo ton kesese ma wa ri aisan ogbe enu eje ka se wa die o le ma jo gbe enu le ni a lo wa lare niyan o le je aisan jejere tabi nkan mi sugbon laarin odo si agbalagba iwadi fi won pe aarin yen ni kini yen po si ju sugbon ko so wi pe ko le mu omode ko kan po laarin omode ta agbalagba ni
1: e se on dokita
2: so opolo
1: okay an gba yin sir an gba yin dada
2: opolopo igba elomini won ni kini yi ti won logo ti o gbe duro da sugbon nigba mi kini yen a kan dede ru wa soke ti didun yen o po gan so eleebo ma npe ni pe eyan ni exacerbation pe kini yen po so awon nkan kan wa to le mu eni titi e ti nse daada ko wa le de buru jai lojiji lara ru e oni gun ti mo ti ka si waju tele na wi pe kokoro ta so ele ko ba tapa lori to ba wa nbe o le je kikini yen o po then eni to je wi pe boya o mo ti o le je o po en to logun ta so o le je o then awon mi mo pe tawon ba je ru awon nje kan pe imo ibi ti mo n boro lo ni e imo je kikini yen o ki didun yen saluku ba mo pe o n da wahala le fun
1: e se
2: o yago fun
1: dokita ije oniru onje ti awon ti won ba ni ogbe enu yi so awon onje kan wa to je pe ko ye ki won o je iru awon onje wo o lo ye ki won o je elekeji to dabi ibere on wa ni wi pe mo bere bere on le kan pe se aisan yi so gbo wiwo bi igba wo sasiko wo o lo le lo bawo si ni itoju e
2: Eseun ikini aisan yi o gbo wiwo lopolopo igba teyan ba toju e daada elomi le ma guru e mo
1: wow
2: itoju teyan fun ni o so bi oro se ma ri idi ni e to je pe o
1: Hello. Hello, dokita. Hello.
2: Ebi n gbo yin o.
1: Yes sir. A tin gbo yin bayi.
2: N gbo yin ketekete se yin gbo mi.
1: Bẹ́ẹ̀ni a tin gbo yin bayi.
2: So bi mo se so siwaju wi pe o da keyan o tete lo sile ewosan ki won se ayewo lati fi die mule pe eyan ni ogbe enu kan de ti bere itoju to peye teyan ba moju to daada o se wo nipa ti to nje te bere lekan awon amo je ko fe le si fapere eran ti pe egbo ti wa nu already so be ba wa je nta ta re po to ta o ri pe yo fe niyan lara then awon ounje mi to je pe nkan ti won se to ti won sun boya isu se sun ni o but isu to ni carbon gbo ton sun yen teyan je a ma je ko po si then elomi takies

0: kí ọpẹ òní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ ó pọ kò pọ kẹ ó pọ
1: ó ṣe ọlọrun mi ó pọ ó pọ ó pọ
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: káàbọ̀.
1: Ìyá bíi ti ń síbò nìkan.
0: Ah, bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ́ rìn, bó wà ní látàárọ̀.
1: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan ká kó fáwọn tí ń bá wa dá.
0: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí tí ìta nǹkankan látàárọ̀. Bí ni mo ti ẹ̀ ta mi rẹ ni bèrè lọ́wọ́ mi pàápàá.
1: Kẹ́ni tó dé ó polówó ọjà rẹ ni.
0: Mo polówó èrè yóò wọlé náà ni ìyí ti ẹ̀rẹ́ ni bí mi.
1: Àwọn bọ̀ ni wọ́n ti ń polówó ọjà rẹ ìyá bí ti sin.
0: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí ìtú bá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
1: Ìyá bí ti sin ìwọ lọ sọjà rẹ ló fò. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọ́ pẹ́ lórí ẹ̀ rédíò 32FM 94.9 fẹ́yìn ẹ̀ ibẹ̀ làwa ganu sí níbẹ̀ la sì ti ń gbọ́ pẹ́ bí wọn náà bá wa fẹ́ rírì ṣe kí akọ lọ polówó lọ́dọ̀ wọn.
0: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
2: FM 94.9
3: Alai se o mo meme
4: emi
3: emi mo meme
4: se o mo meme
3: emi o mo meme
4: ah
3: o mo meme
4: me mo meme meme
3: 32FM 94.9
5: an fe ni gba gbogbo agbaye awa gangan ni meme meme meme
4: te ba mo meme mo meme meme meme
6: ni bẹ́ẹ̀ mẹ́ni ẹ̀gbọ́n erin bẹ́ẹ̀ mọ̀ ta ẹ̀ ń jí ọlọ́bẹ̀ bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni bàṣírù ṣọlá olóyè àjèrè.

0: Odo ni pe ki atukora wa ni role yi lati koni adarin poshonu 32 FM 94.9 Laughter House Premier Hill Mokola ni Lubadan Abimbala labi lu nkin loruko gbogbo ko igi lapapo o tu ya ka tu sere idaya laarin wakati kan ile ita ni le ka tu gbadura ara wa lori awon kan to nbele ati to sese ka eti gbo ko bi je pe atupale ati kokodun be ni o ti yeyin te jara ile won ba ti e koko ba gba wa laye atupe kelu ni role tuni lo je ki so pe e kuro le ka san e ka ro mo ki pelu nta go ba wi ni gbogbo abi te tin gbo wa e je ka darabo ni sansan ka tu le gboroyin ka gba atupale to nbebe ni ru akoko yi e je ka mu lati bi oro agbabolu ti won ni gbagbe la lai ninu to bodo la fese gba omo bi ore ri Argentina yen Lionel Messi tori pe lenu lolo yi lo kede wi pe o ti fada gba itoro gege bi agbabolu ninu ko agbojo tori ede ti Argentina sugbon be na ko ti igbabolu o digba kan na fun awon egbe agbabolu ore ri Argentina atawon bi ore ede ohun eyin o ni apapo pelu ba ti en gba nisi won ti fidi amule pe ore ri Argentina won se tan lati gba awon ifese won Elore sore laarin akoko ti awon orilede ti wo fi wa ni isinmi lati lo gba bolu fun ile baba won iyen fun agba bolu so gba bolu ni awon league jakejado ile agbalaye nu pelu to nbele baye ati rigbo wi pe lara awon ti wo koju na ni orilede Bolivia lati agbon ti America nbe bakan na meje lati ile adulawo iyen ko ti orilede Burkina Faso ati ile Lominira ti Benin Messi eni odun mokandilogoji te ba gbagbe nibi owo ojo melo kan bi ose melo won lo kede pe oju simi nibi to npade fun orilede Argentina leyin ti baba re to papoda iyen ni orede won ni belon amo ba se gba nisi won ti ni ifese won se o waye loni ran e to fe se pataki ju o ni ti o je pe yo fi dagbere ni ojo kefa osu kewa ngba ti orede re ta ma koju ile olomira ti Benin bi lo se ngbe to nje ko ye wa niyan a denu league orede wa Nigeria pelu awon ifese won se e to lo lowo ajele ifese won se laarin Cote Rivers ati awon atujugba won e ba pe Cote Rivers wa lara awon olirede e to soju Nigeria laarin gbogbo ile adulawo ṣùgbọ́n lónìí báyìí ná ẹjẹ́ kí gúbẹ̀ fún àwọn tí ń gbà ọ̀mẹ́ ayò kan ìkọ̀tì Rivers United wọ́n mọ́ wókè lọ́wọ́ à ń bọ̀ ní àtibẹ̀ ká dọ́dọ̀ àwọn orogún wọn ìkọ̀tì Enugu Rangers àwọn agbábọ́ọ̀lù láti apá ìlà oòrùn orílẹ̀-èdè Enugu Rangers náà tún ti kéde o wípé ọwọ́ àwọn ti bá nínú àsìkò tá à ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló sì ń jẹ jáde bẹ́ẹ̀ ni àwọn ìròyìn ti ń gbé pé ikọ̀ ti Enugu Rangers wọ́n fẹ́ ṣe bí àwọn akọni ẹgbẹ́ bọ́ọ̀lù ṣe ń ṣe wípé kí àwọn náà ní àtọ̀dọ̀wọ̀ kan ní ẹgbẹ́ bọ́ọ̀lù tí ó jẹ́ ti obìnrin tí ó máa ṣojú wọ nínú líìgì lórílẹ̀-èdè wa Nàìjíríà a máa pẹ̀lú èyí tó ń tóni lọ́wọ́ báyìí wọ́n jẹ́ kó dímọ̀ pé ikọ̀ ti Danas Ladies ni ẹgbẹ́ bọ́ọ̀lù ti Enugu Rangers ni ẹ ti ń bá wọn sọ̀rọ̀ lọ báyìí kódà wọ́n ní ìná ti wọ̀ débi pé ó ti wọ ìdá ọgọ́rin nínú ọgọ́rùn-ún fún ikọ̀ náà láti gba ìṣàkóso ẹgbẹ́ bọ́ọ̀lù ti Danas lóbìnrin bá ti ṣe ń gbọ̀ngàn wọ́n jẹ́ kó di mímọ̀ pé Favour Aneke náà yóò tún mọ tẹ̀síwájú gẹ́gẹ́ bí olùkọ́ni ikọ̀ obìnrin ọ̀hún eléyìí tó ti ń kó sòdìbọ̀ bàbá rí nǹkan míì tó pàtàkì lórí ẹ̀ta tó rí gbọ́ a jẹ́ kó di mímọ̀ fún ìtẹ̀jẹ́ olólùfẹ́ eré ìdárayá ní ìyá àti ọ̀dọ́ wa tẹ̀sí ń tẹ̀lé bá ṣe ṣe lórí ikọ̀ Ege ní àhín ẹ jẹ́ ká máa lọ sàn án sí ikọ̀ ti Rajas Bees Kaduna ògbólógbé ẹgbẹ́ bọ́ọ̀lù láti gbà wá sẹ̀ eléyìí tó padà wá níbẹ̀rẹ̀ sáà tàwa Rajas Bees Kaduna náà ni ó jẹ́ pé wọ́n ti ń fi mímọ̀ báyìí o wípé àwọn ògbà bọ́ọ̀lù níbi tí wọ́n jókòó sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọmọ tẹ́lẹ̀ rí mọ́ ìyẹn ní ìpínlẹ̀ Katsina torí ìdí méjì kọ́ mẹ́rẹ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ wọn ẹlẹ́ẹ̀tì kejì tí wọ́n gbà pápá ṣeré ti Muhammadu Diko òun náà ti gba tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí wọ́n gba ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọn tí wọ́n sì rọ́wọ́ yọ ńbẹ́ àmọ́ pẹ̀lú ìta gbọ́ báyìí nísì wọ́n dàbí pé wọ́n ní ipa àwọ̀ ká ìrìnàjò náà mọ́ wípé báyìí o pápá ṣeré ti Sani Abacha tó ń bẹ nílùú Kano làwọn ó ti máa gba ìfẹsẹ̀wọnsẹ̀ tó jẹ́ ti ibùjókò wọn ìyẹn ní ilé làwọn ó ti máa gbá lọ ẹtí wọ́n sì kọ́kọ́ kojú náà ní ikọ̀ ti Bende Insurance ìyẹn nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ tí òpin ọ̀sẹ̀ tí ó bá bẹ̀rẹ̀ ìyẹn ọjọ́ Àìkú ní pàtó náà ni wọ́n gba ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún bí ròyìn ṣe dúró ní ìyá àti bẹ̀rẹ̀ náà ẹ jẹ́ ká wo àwọn fagagbága míì tó tún ṣeéṣe kó wáyé lẹ́nìí nínú àwọn ìdíje eléyìí tó gbé wọn dáadáa mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa ti Rivers United àmọ́ ni kì í ṣe ara ẹran nínú àsìkò àmọ́ nínú ìdíje ti CAF Confederations Cup ni ìfẹsẹ̀wọnsẹ̀ lọ lọ́wọ́ báyìí abala kọ́ ti jẹnu bodò náà láàrin Aspax ilẹ̀ olómìnira ti Benin àtàwọn àti Panthers láti Guinea bí wọ́n ṣe ń gba lọ́wọ́ nù nílẹ̀ Europe náà ìdíje ti àwọn aláàrin ọ̀sẹ̀ yóò tún wáyé lónìí o onírànran ni ṣùgbọ́n torí àkókò bí a kí n mẹ́nu ba péré tí ń bẹ̀ Ararat àtàwọn àti Patak wọn ó gbà tí wọn lọ́wọ́ aago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún Omonia Nicosia àti Celta Vigo AC Milan àti Benfica Anderlecht àti Lyon Olympic Lioners bákan náà Bayer Leverkusen àti Celtic bákan náà ni Hapoel Beer Sheva láti orílẹ̀-èdè ti Israel àtàwọn àti Dynamo Zagreb Croatia Olympiacos láti Greece àtàwọn àti Jagiellonia bákan náà Stormgrass Austria àtàwọn Rennes láti orílẹ̀-èdè France Sunderland àti AZ Alkmaar wọn ó gbà tí wọn láàrin Wolves àti Rivers United abala kọ́ ti tẹnu bodò ìdíje La Liga náà ń tẹ̀síwájú lónìí bẹ́ẹ̀ ni àwọn nǹkan ṣẹlẹ̀ ní àyálẹ́ àná náà nígbà tí àwọn ọkọ̀ lónìí náà tẹ́ kojú ara wọn nínú onírúurú ìdíje EFL ni àbí nínú ìdíje ti orílẹ̀-èdè Spain níbẹ̀ tí wọ́n gba ọ̀rọ̀ jẹ jáde lórí bí àgbà bọ́ọ̀lù Real Madrid kan ṣe kọ̀ tí wọ́n wo aṣọ kan eléyìí tí wọ́n fi ń pè fún àlàáfíà ní àbí tí àwọn kan ti ń ṣe àsáwọ̀ bí tí nìyàn nínú ọ̀rọ̀ báyìí o àlùbádìí ọwọ́ aago mẹ́fà si akoko ta ago mefa role oni Atletico Madrid ati Osasuna awon lo gbena wojo ara won bakan na Deportivo La Coruña ti Sevilla Barcelona ti Real Santander Levante Atletico Bilbao bi won se gba lo kadeye bi atawo obirin tojo ri on be labe ogun odun e ti won gba ifese won se lowo ti Nigeria no tu gba ti lola koju ile gesi ni ipele eleni 14 lowo Argentina ati South Korea won ti gba ti won tan South Korea gbobi si oju won pelu amaye ko sodo laarin Brazil ati United States of America ina wo America kan ni ajo gba lo fagabaga ti won Italo ati orede China China to ko ni sori kan na pelu orede Nigeria awon gba ti won atoba di yago marun abo bakan na Spain ati Portugal ewe pe sori Nigeria ni Spain na ti kuro won gba ti won na ni ago bakan na e ja wo ja ago boya yi o si le gba wa si lati tu wi gankan abi ka ku bosunu atupale ni sosan ka bu asiko lati kasiko na le ba si wa tori pe ma pe oni ni ojo keji lojo ti ile ise to pon kan mimu Hollandia warabe si won se agbatero re ka le je ki asiko ko gba wa daada adupe la wale ise ohun abi balala mi loruko mi sporting cruiser mun kin o
1: ridwan adekunle clever kin ka bo sori to
2: akin ko mi do lapo na kin ka bo sori to ki
3: islami ya olajumo ke bo sari loko temi e ka bo sori akoti to
0: ara ka bo sinu e lodidi ngba yen gbogbo en tun dara po mo patapata loju pa ilu kara bi lori ero radio ona la kin pe e ka bo si agba mi eto na e ka bo sarin wa ibi ta ti mu ona ni nkan to se pataki ju nuru akoko yi e ka bere lati bi eyi o ma nje nkan ti ma ntenu mo lopolopo gba nipa bi pe agbabolu lati le okere do oro tin lo loni ranran lati odo awon ti oye lori oro iko super eagles bebo ni to nsele laarin awon emi loye kan yi ati oye dile wa ni ti ko fi nipa super eagles papa julo boye je pe commerce yo o ti sumo wa tan bayi nisin a de so lana pe ori ni ru oruko bi meji abi farape o na ni oluko ni eriche yo gbe jade oko fun awon tojori on be labe odun metal din ni metal logun oko fun iko super eagles to je agba oje oni ru oruko na la si tin ri ti o ti ibo sita e o sese ka paro awon kan ko to di pe oruko won jade boya tare o ba po ra benu pe e mo ja won ara bi o tu ke o ti han paro re sugbon latara be awon wa lana o tun ma pa do pe te ba ra loku ebo ko je loku to joju lowo ke se aloku ti a ti lo pa abaloku ti o pe ni rara eba mo kefi omokunrin kan to gba bo lana anana kilana tuesday championship ya de jini oruko re oruko to je ikeji re ni ko ye mi dada boye lewere ni abi elewere oni se pelu abi ti kaluku ba ti wa awon to ba joruko e kan ma binu agba bolu yi o ba iko Lincoln City o ba won dagba sinu championship o ba won goke wa lati league 1 bossy championship bye sugbon ni saa yi lasan omokunrin o ti gba ifese won se bi meje meje lapapo sa fun agba bolu to gba mi ye agba bolu to daaju lo ninu fese won se merin ninu meje niko ti o nse oni kan on play championship yo da to fun Nigeria abe ni kan mi se wi
1: akoko na ohun to wa nbe ni wi pe ta ba fe pe agba bolu a wo bi o se fese molesi ninu ko to tin gba bolu nibo ni ko to tin gba bolu orilede wo ni lo to igba mi wa to je wi pe league elekeji orile ebomi o fe gbe won ju league abala akoko orilede ebomi lo ka mo le paro tara wa je baba lori fi oju pe oke division 2 le gesi lenikan tin gba bolu pe esu ye kan pe si abala akoko ki wa ni ka se teni tan pe lati boya orilede Djibouti abi awon orilede bi Tanzania gangan tori ye gbode ngbe an se pe o de wo first team ni biba akoko nda wo wo ni pe imuyanyan agba bolu alakoko nu so ngba bolu dada lori kore aye bi to tin gba bolu ba o lo se se dada si eko kan to ba gba bolu abi ogoro gba to ba gba bolu individual ti bon se pe boya team to tin gba bolu wa la bala koko ai mo ya bala koko mi te koko ni gba bolu ate kun mo gbe si mo ya se ju meji ni so mo ko ni gba bolu dada ba o lo se activity agbon ni be yen gangan nja ni lo re ko do di gba lo re pe wa se bi ti bata ni ta wa lese lati be lo pe wa ni abi bi ta ti ni meji meta merin marun akai mo ya gba bolu mi ta ni lo re ni be ka mo lo re bori eje so gangan gba fun wa lati gba bolu ati pe se so gba bolu re gangan so fara pe ti ri de ile adulawo wa mi bayi abo ti gba bolu ri lodo an bayi ka do lo re pe wa gbugbo awon kan ti mo kale ni awon lana ti akoko gba oke se wa kan re ni kan ti gba bolu gboke won ni joruko wa but you don't come on you baby baba who's a kangan lori if I did come up with bo in your coca super so babo larakun de jibani si ombe lo wo nukon ni lati li wo gan ne pa do yubwe njo mongon yo li wa agoko ne meje gaba yubwe bobo ya ote okon di call up toni de de koko kuye ifun ko joli de meji ko jenye meji lo mbe mbe o ti jeka ma yubwe o da bi ekbo ni je lori na vi kuye toni ko nse wani kalu mbabo ni lori ye li ye ye jeka koma o waku so wakwe tan bak bi wa tan ba ba play tan ba lo nkan to ba fun won lo je ka le mo je bi ba kan na je ri awon gbo bolu mi je gbo je introduce won ta den jola won e wo mo ta lo ni owo eyin ni nations cup yi ko to digbo ni ifarapa
0: yi
1: benjamin ba kan la je lo re pe wa ba kan se muta mi nu won gba ta ri pe ta mi nu eleje lo gbe wa yi ke se ayo re ti wo oju ayo super lo wo fi le so won de block bo mo benjamin yen wa e won kan to fun wa titi to fi ni ifarapa ni tara e ba ya dada to ba pada de nisin ko se ni nkan to so gbo boya o se gbe si mo so emi o so ibe kan mo gbo a wa lo gbe eyan wa oju wa bi 28 bi 29 bi 32 kan kan e mo mo mi so bo ni temi so ni pe ko mo lo gbe awon to je bi pe won ti di ara gbanda wa ba wa mo to ba je bi 21 22 23 24 25 o da so bi yen 29 32 gbogbo yen le mi o mo nkankan ni pare o mi so fe ko mo pa ni body o bo iru awon ta ni ri nkankan se la ma je bo wa kan wa di gbe e je lo re ku si le oko aro mi yen le mi o fara mo
0: e se o idaji opo
2: odokun
0: e je ka bo sodo ti yin na agbabolu lo weyin laarin gungun ni agbabolu yi ani ani to me ni ani ani sheku abi ani to anwasi e je ki mo beyan ka lo sojo oja ka pada ni 32 fm o da won ni ka test waju pe ke so ja nle bo fe ke pe ke lu beyan
2: ah we o fun emi na emi gege bi enikan gbagbo wi pe fun iko super eagles ile de nigeria lowo eyin agba bolu meji pere ni mo le so wi pa ni currently lowo eyin to je center back leyin Calvin Bassey ati Benjamin Fredrick to ti pada sinu ko Brentford lasiko yi mi o le so mi le fowo gbaya wi pe a ni agbabolu lowo eyin kankan to je agbabolu lowo eyin to se gbokan le o ton ni wi pe a tin ri se mi ajayi dada ninu dije league le gesi papa julo ninu ko city ni sa ta wa yi ati sowo to fi n gba bolu papa julo ninu fese won si akoko eleyi ti ko city gba ni bi to mo
0: gbo fese won se dada season
2: yes bo n gba bolu dada fun ko city sugbon lopo gba o njo bi enu wi pe sowo bi agbabolu yi se ri ati bi bo se ri gere bi eyan to je pe ki se n to je pe o ni agbara to abi to e ko ni omi lara to po ba yen
0: o ko la dugo yi tele ni e mo mo se yin doko ni e ja lojo da ka pada de je de 32 FM 94.9 Laughter House Premier League mo ko la ibadan bo

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọwọ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì ńkọ ẹ̀rọ ọ̀fọ́ṣọ iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: ká ṣáà sọ pé o ò tí ì rà wọ́n àbí.
0: ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà.
4: ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọ́ṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
5: ọ́fíìsì wa wà ní mokola road ní vesna bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
6: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like a Panadol. Make you always dey read the label before not use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
7: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented. So you can show up clean and confident. So clean, it's your time to shine.

0: patapata wọn ṣe go maintenance.
1: So sad.
0: Wọ́n ó gbé bójá 15 naira wọ́n ṣe àgbà inú 500 naira yẹn ètò ẹkọ jásí wo ti jásí bòmí tó ń kàmí lára nígbà tó sọ pé ṣùtì kọlífà ta ló ń ta ewé ta ló ń ta òmùwálé ìwé nìyẹn yóò ṣàmì kankan tí wọ́n jásí pa àwọn yẹn tó yẹ pé yóò di tiwa tó yẹ ká jẹ kù. So ohun tí mi wò níbẹ̀ yẹn nìyẹn ṣe rí ẹ̀ka ibẹ̀ yẹn wọn ò fojú ṣeré ìdárayá pọ̀ wo tó bá mọ̀ ó là nìkan ok ẹwẹ̀ kọ ojọ́ tí èkó tí tó ti mọ tọmọ jáde tó bá mọ̀ pé eré ìdárayá gbọ́dọ̀ láti fẹ̀rẹ̀ ìgbà dáadáa even àwọn sports mi ẹ mọ̀ pé èkó produce ọmọ dáadáa ẹwù pàtó tó ń play league dáadáa ó pẹ́ ká tó mọ̀ play league wọ́n dáadáa so èmi kàn rò pé bí nǹkan dé dúró báyìí ó dìgbà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn club tó jẹ́ private tó bá tó lè dá ṣe nǹkan
2: láti
0: ko tabi epo ko ruru ko lo fandesa nko bayi tin be camera ga giro ke camera oboju somo
2: camera
0: ga giri sa ri da za ro ni
2: atun da republic
0: so whole plan live are bayi nigeria no boy edit here
2: okay then it's time to move into the next segment and the last segment of this program that is being sponsored by Olandia Yogurt. You got it how you want it. And I have with me in the studio this evening, Akekome Dolapo. Let's take little time to go for commercial break. And when we come back, we continue with that part of the program. Thank you.

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ nawọ́ sí àwọn bàbá wa, ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ̀kudẹ ẹnu ayé bàbá wa, Olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀, Olúwa bí bàbá wo, Olúwa wo bàbá palọ̀.
2: Bẹ́ẹ̀ ń gbolúwa bí, bàbá ń gbolúwa bí.
1: Dádì ẹ̀yin ni sa,
2: èmi.
1: Bẹ́ẹ̀ni sa,
2: Olúwa bí àwòrán òrùn gbà.
1: Dádì bẹ́ẹ̀ni sọ dárí ni.
2: Ẹni ìwé Olúwa náà tó ń dá tó ń dá tó ń dá.
1: Dádì mo lè lu
0: ọjọ́ gbogbo kìkẹ̀rín.
3: Ó ya kí n mọ̀ kí ọ láì fún mi lówó. Wọ́n ló ti mú wọn wá o níbi ẹ fòrò ẹ dààmú ẹ dẹ̀ ní àkóbá nìbàdàn ló wà o. Tó bá ti ń bọ̀ kó wá bá mi níbẹ̀ 32 FM ó yá wá.

party lẹ́yìn rẹ̀ lánàá. It's quite unusual. Ọ̀rẹ́ wa tó ń wìn ní lánàá ò tí ì pè wá o. Tó ń wìn ní challenge wa lánàá lórí ètò ta pè lẹ́yìn iṣẹ́. Láti àdúgbò ló ti pè ẹ́ náà. Kọjọ kó pè mí ká lè fún ní ẹ̀bùn owó tá a promise ẹ. Ìrètí pípẹ́ mọ́ ń sọkàn láàárẹ̀ ni. Ìfún ọ ní ẹgbà kì í sì jẹ́ kẹ́ gbà ó níyì. Àwọn jẹ́ kẹ́ gbà ó níyì tí ẹ tẹ́ ẹ bá promise bá tètè rí gbà. Èmi náà like promise. Bàbá mi mọ́. Kí ẹ wá fèlè. Ẹ̀gbọ́n mi kan tó pọ́n ẹ̀ ọ́nkù mi kan tó pọ́n tó promise mi ní pẹ́ńsù. Nígbà mo àbá máa rí tù. Ní nítorí ẹ̀ kiri mọ́dò ni. Pẹ́ńsù máa rí o bá ti páàsì ra pẹ́ńsù fún ọ. Ìgbà mo páàsì kò sí nílé. Ìgbà ó sì tí mo sì dé tó dé. Mo sọ pé mo páàsì o. Ó ní ẹ̀ mo fi gbé ọ lẹ́gàn ni. Torí pé pẹ́ńsù yẹn dẹ̀ ní. Yọ ẹ̀jẹ̀ ń kó lórí ẹ̀ tó náà gbọ́ mi.

0: 32 FM, 94.9.
1: Gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì. Ìpéjọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkànnà Adẹ́nipò ṣòdún 32 FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ṣàgbọ́à. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni olú.

mọ. Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìnpọ̀ ṣonú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọdún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sagbátẹrù 32 FM Laughter Fest tọdún ní. Tó bá pad

0: ẹ mọ̀ pé lórí ètò ya máa ń ra wa létí àwọn nǹkan kan ni àwọn tá a bá ti gbàgbé. Ẹ jẹ́ ń tún akípé apò wọlé àwọn ọmọ.
1: Ó bá fún mi ní tèmi.
0: Ó bá ẹlòmíì lójijì, ó bá ẹlòmíì lẹ́jà fún.
1: Ìwà láwọn
0: àti pàjẹ́.
1: Ọba ilé burúkú.
0: Táàmù mi làátùmọ̀ retí báyìí. Àwọn àṣẹ lẹ́.

0: together.
1: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o.

0: Hello, somebody. Ẹ kúrọ̀ lẹ́ o.
1: Ah, ìjìnlẹ̀.
0: Ẹ ọ̀rẹ́ mi.
1: Mi ò rí ọwọ́ yín ìrànwọ́ ènìyàn látàná
0: o. Mọ wọ̀nyí yóò send àká number ni ìwọ náà ló bá ń tẹ ó sí. Ó wà lẹ́rẹ̀ kẹrẹ̀ kẹ.
1: Ẹ̀kejì ni pé mo lọ bá ìrìn àjò pé kì í wọ gbèsè pa. Èmi ò mọ̀ pé ayan funfun. Ayan funfun.
0: Ayan, o ti ráyan funfun ti tó gbà o.
1: Àwọn dúpọ̀ aláṣẹ mọ́lẹ̀ yẹn.

0: ọmọ tó fà wà nù sí ti yìí náà.
1: So like ẹ ni.
0: Mo like
1: ẹ. Ṣé bọ́ Musẹ̀?
0: Bá Musẹ̀.
1: Ó yá, màá bẹ Musẹ̀. Hello, fine girl. Ọ̀gá mi fẹ́ rí ẹ lẹ́yìn.
0: Báwo ni ọmọ ẹlẹ́lẹ̀?
2: Hi.
0: So sweet yìí ni wọ́n náà ń gbé.
2: Yes, yes.
0: Open, ẹni kárí o.
1: Ẹ máa bọ̀ níwájú.
3: Is everything okay?
1: Máa wọ̀ yín tiẹ̀. Ọ̀gá, ẹ jẹjẹ rin.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Ọlọ́gbẹ ni kò ti tán nu mọ́tò.
0: Èmi gan kò sówó nǹkan lọ́wọ́ mi o. Kúkè tó wà lọ́wọ́ mi o ni mo fẹ́ fi jẹun alẹ́ yìí ìṣẹ̀lẹ̀ sílẹ̀.
1: Má wọ̀ ìjà lọ́mbà.
0: Bẹ́tà o.
1: Ọ̀gá.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Ó dàbí pé polo tán lẹ́ẹ̀kan yẹn o. A máa ní ìdí káàṣì túkẹ́ ọwọ́ yín káṣẹ̀ ọ̀kọ́ fìyàn ripo náà. Fáńgẹ̀ gbà lọ́wọ́ wọn. So kò take care ṣùgbọ́n.
2: All right, sir.
0: Bá a gbé báàgì ẹ̀ wọlé náà. Ẹja ń bá kàn.
1: Ọ̀gbẹ́ni ẹja lélẹ̀ o, ni ló yọ bọ́rọ̀. Ó dàbí pé ọmọ yẹn ti ń ní fílẹ̀nsì pé mi mo ní mọ́tò, so èmi ló ń fọ́ fún. Kódà gan ó ti fún mi nọ́mbà ẹ̀ gan, ó ní kí n dá wá. Wọ́n wọ̀ rí o, bàbá wọn náà wọ ọmọ mi.
0: Kò sí wàhálà.
1: Ọ̀gá epo tó ti tán nu mọ́tò.
0: Tó kó bá tán nu mọ́tò kó lọ rí epo sí.
1: Ṣé máa ṣe transfer àti ẹ̀ta bá dé ní epo ni?
0: Kò ní ìdí pé mo ṣe transfer àti hàn. Kókó wá gba báǹkì mi kó lọ́gìn ẹ.
4: This skit was performed by Esho Fada.
5: 32 FM 94.9.

bákan náà ni Rashid Apala tàwọn ìlú mọ̀kan lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheater la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sẹgbẹ́ tẹrù 32 FM Laughter Fest tọdún ní. Tó bá p

0: too hokey.
1: Lẹ́gbẹ̀rún orúkọ mi ni Ìdòwú Anima Ṣàun. Mo ń sọ fún mi ní àkókò yìí wípé kí ẹ máa gbọ́ ètò ṣàgbàdéwé lórí 32 FM ní dédé aago mẹ́jọ sí aago mẹ́sàn-án àbọ̀ ní ọjọ́ Wednesday. Ọmọ mi àti olólùfẹ́ yín Adémọ́lá Adéjùmọ̀ òní ò máa tukọ̀ ètò náà, kí ẹ máa gbádùn ẹ̀ yóò dára fún bẹ́ ṣe gbọ́. Ẹ ṣé.

0: events with your friends and family at the Indomie Palooza. A day filled with fun, games, great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng.
1: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kí iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
6: Growing moments are filled with chances to be active and learn.
7: Did you see, Mom? I made such a big jump.
8: Quick job, my boy. You get better with each game.
6: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
7: I feel so strong.
6: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
9: Gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì. Ìpéjọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkànnì Adẹ́rìnpọ̀ Ṣòdún 32FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni Olúwa

bákanáà ni rashid apala àtàwọn ìlú mọ̀kan lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ kò wá tó síbẹ̀ o níṣẹ́ làmẹ́ yẹ́bọ̀ lápò a ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà lára wọn ni fc package rapping daddy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbàgede race course amphitheatre látún fi pàdé tọdún ní sí lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí aago mẹ́rin ìrọ̀lẹ́ ni kọ̀ǹgò ti bàlù tí gí ó sì mọ́dún lára sákàrà ìpínlẹ̀ black àti mini mi chin chin ló sẹgbẹ́ tẹrù 32 fm latter fest tọdún ní tó bá padà wáyé tí n bá tún padà w

0: gbogbo provision shop àdúgbò láti jẹ gbèsè sí.
1: Anima.
0: Àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí. Wọn ọ̀tá fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan tá a fi ń bọ àṣírí ara wa nìyẹn o. Láwa tá a ń ṣiṣẹ́, kí sálárì tó wọlé báyìí, àti jẹ gbèsè àti gba nǹkan àwìn ládùúgbò. Sálárì yẹn náà la máa fi ń tọ̀ pé wọn ọ̀tá fún wa mọ́ kò dẹ̀ sún jẹ nlé. Ibi tẹ bá ti bá kọ́ńtì dé, kẹ jẹ́ ká mọ ìhà àrìjọ́ rárí ti mú. Kò yé mi mọ́ o, àwọn gíráduwèétì méjì ni mo ṣe yí ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Kí gíráduwèétì lọ máa fi wò kété tó máa yí gbó ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM, 94.9.

Liam Ida is on Ida. Fogo Timba, we lale yi, olon, koma komile nu. Iwo kati ban belona, munuko kawere nkeke. Iwe riti ban belona, munuko kawere nkeke. Fogo Timba, so lale, ke wa mo gbe wa ni gbere okun, ke mo gbe wa ni gbere osa. Egba nla bayi loruko tan ba won pe ori ayan bokan loruko ti won ba won pe lele ose rupaja bayi loruko ti won ba won pe wo ka owo osa soke sasodo loruko ti won ba won pe emi ali mi omi merami loruko ti won ba won pe ile kokan mi bayi ni ko wo eke ẹyin kò kàn mí ni kò wé bá wọn ké ikú kò kàn mí báyìí ni kò wé bá wọn ké kò ní kẹyìn tẹ ń gbọ mi lálẹ yìí ẹ káàbọ̀ sórí ètò ìkànnì 32 FM 94.9 yugbanyugba lẹ ń gbọ. Daddy, say mommy, it's your lady. Mommy, say daddy, it's your lady. As you quat, I'll run, Lenny, Sergeant Wah. Ela de fair dog, you get a dog in your bed, eh? Emma Mikan. On some more local, Benny. For Gwenbo, Ada. Only by Lonini. Ọlọ́run títí ń bá wa ṣe bọ̀ kò ní padà lẹ́yìn wa. Ẹ̀yẹn ṣáàtì fa gbẹ̀kẹ́ lé yín sọ́dọ̀ Ọlọ́run. Nítorí ipá gẹ̀kẹ́ lé ènìyàn asán ni. Ọlọ́run nìkan la lè gbẹ́kẹ̀lé tí kò ní já wa kulẹ̀. Ẹ jẹ́ ń gba báyìí náà kí n ṣe bíi tọmọ ọlọ́àbí. Ṣé bá lókun ò ní gùn títí kó má níbi tó ti ṣẹ̀ wá? Abdulsalam Adigun olóko tèmi. MC Banti le mi nje ayin de ba mo daada e tun le pe mi nla lordu e so eko yi ni mi o ma gbonyun ti o ri kusa ari ku mo san baba nla ku baba to bi mi lomo e so eko yi to ba feyin gbo fa ojo lo se iwaju ni baba mi tin gbo ta loju ogun emi lo ma wi kokoko loju oloro bi ke bo loro ba gbo kini baba nla ku baba oloro fi baba to bi mi lomo si ogun to ogun bayi le yan fun de ma pa o ogun ba togun ni tinu mo gbe tinu todi o mo gbe tode ni e ba wa fi si ogun ran mi o ori wo ni nkan mi afi qurani o le nikan afọ lọrun emi yo ma mi liki yo ta mi yo ma be kiri ikan ni 32 fm 94.9 le ngbo ta kalẹ̀ sí Premier Hill lókè téńté mọ́kọ́lá nílùú Ìbàdàn. Gbogbo ibikíbi tó bá wù kẹ́ ti mọ́ gbọ́. Inú ilé lẹ́yìn wà ní àbínú mọ́tò. Orí ọ̀kadà lẹ́yìn wà tẹ́ fi APC betí. Àbínú epo lẹ́yìn wà tẹ́ ti ń gbọ́kàn nìyí. Bẹ́yìn bá ti ń bẹ nílé tẹ́ ti fúnjẹ sára tẹ́ ti sinra. Ẹ̀yẹn kò ti fi rédíò yín lẹ̀ ẹ mọ̀ dà láàmú. Àṣejù ní ká gbé sí rédíò mi 32 FM náà ti wà ókè. Ó lòjù lápọ̀dọ̀ tí yín bẹ́ ń. Ó fẹ́ di bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ ó fẹ́ mọ́ ṣe fẹ́rẹ́fẹ́ díẹ̀. Ó fẹ́ kọ́kọ́ mọ́ mọ́wọ́ líle bọ̀ díẹ̀ jẹ́ ìgbà tó yá ó tún mọ́wọ́ ẹlẹ́lẹ̀. Sójú ò dààmú lápọ̀dọ̀ tí yín. Ṣé dání ti wọlé? Ṣé mọ́mì náà ti wọlé? Ṣé bá ti wá wọlé kẹ́ fàmàlà gbóná kẹ́ fi jura? Kẹ́ fi gbó òtútù nù dànù. Ẹ má wàá wo ti pé bí nǹkan ṣe rí lásìkò yìí o. Ó rí bẹ́ẹ̀ ni ó ń bọ̀ wá dá. Ẹ̀yin o. Fẹ́mi bá ń bẹ ìrètí sì wà. Ẹja mọ̀ ṣe gé ẹ̀rẹ́ ká mọ̀ ṣe bó ṣe bá ṣe mọ ẹni ká ṣe sí lásìkò yìí. Ó sì ń bọ̀ wá dára. Ó rí báyìí náà ni gbogbo nǹkan ń bọ̀ wá dára. Àwa náà lájọjọ́ rẹ̀. Ogun tá a ṣiṣẹ́ fún àwa náà lájọ́ rẹ̀.
den baba e na ki nkan kan se bi a se man se eh o ti ye yin na lori eto yangba yangba e ti mo pa mo awon royin re da awon royin bo se nlo wa fun yin awon entertainment news bo se lo wa a mu wa fun yin ko to wa di pa mo foro jomi to ro ro nigba ta se ko ba to a de mo wora wa loju ama ko to digba na ele ma bo loju opo ti Facebook ikan ni 32 FM 94.9 be ba ti de Facebook yen 32 FM 949 fe yen aboju opo ti YouTube lo ya seyin lowo e 32 FM 949 fe yen e ma wa wa ma adigun be bi mo se leti nbo ti mo mo le fro bi oju e mo tutun e den gba bayi na kin yorin pada ka jo wa gbadun ara wa normal ka se proper fun ara wa

kílàsì yìí ẹ wá máa rẹ́gísítà sójú òpó ti fẹ́ tó kí n máa wò yín bẹ́ẹ̀ ẹ wá máa wọ́n máa dògùn ń bẹ̀ kẹ́ wá wo bí mo ṣe lé ti ń bọ̀ tí mo mọ́lẹ̀ bí ojú ọmọ tuntun. Ó tutù mẹ́yìn ni ẹ má jẹ́ òtútù òmù yín ẹgbẹ́ nǹkan lura kẹ́ ẹ fi máa ṣe nọ́mà lápá àti ibẹ̀ yẹn ẹ̀yẹn ṣáàtì gbé rédíò ti yín sẹ́gbẹ̀ kẹ́ ẹ fọra kẹ́ ẹ jókòó lé nǹkan kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ wá máa gbọ́ máa dìgún kẹ́ ẹ máa mọ tájọ máa mú.

àmọ́ síwájú òun gbogbo lórúkọ ọlọ́run mi ọba àkọ́kọ́ ọba ìgbẹ̀yìn ẹjẹ́ àkọ́kọ́ yin ọlọ́run náà ẹ tún pẹ́ kò sí bá a ṣe fẹ́ ṣe tá a bá ti fi tọlọ́run síwájú kò sí nǹkan kan nígbà tí mo ti kẹ́yìn tèmi tán ẹjẹ́ wa gbabẹ̀ ká gbabẹ̀ láti bẹ̀ ká fi yin ọlọ́run lógún

ẹja kò lápá ti bẹ̀ yẹn mo pẹ́ ti gbádùn orin yẹn síwájú ẹja mo bọ́ sínú iṣẹ́ ká mọ wá gbọ́ ká mọ mú ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan láti ibi ìgbìta àti fẹ́ bẹ̀rẹ̀ ìròyìn.

learning. Lagboli amulodun. Eri sun bi oke. Adana bo subu ko le lide. Olorun ba wa tu gbogbo e bi won loju. O fe mo di melemele mo ninu ti Nollywood yi. Awa nbe wo Olorun oba. Gbogbo ogun akufa. Olorun ba wa dawo re duro. Leni ni royin kan lu foro jade. Ilé ẹ̀yọ́ alélujára. Gbajúgbajà òṣèré ni. Olújẹkọ̀. Ó jáde láyé lónìí o. Ẹlẹ́ni ọdún 84. Ìròyìn ọ̀hún ló jáde láti inú mọ̀lẹ́bí ipa Olújẹkọ̀. Látọwọ́ àwọn ọmọ wọn. Pé bàbá Olújẹkọ̀ bú jáde láyé. Ẹni 84. 84 years. Ọlọ́run bá wa tu gbogbo àwọn mọ̀lẹ́bí ara àtọ̀rẹ́ pa Olújẹkọ̀ lójú. A tún nírú eléyìí mọ́. Ọlọ́run ò sì ní ṣe ní tẹ̀lé ń tẹ̀lé.

ìkànnì tàbí 2FM 94.9 lẹ̀ ń gbọ́. Káàkalẹ̀ sí Premier League lókè téńté Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Ẹ máa bọ̀ lójú òpó ti Facebook 32FM 949 fẹ́yìn ẹ̀. Àbójú òpó ti YouTube lẹ́yìn ló yá sí yín lọ́wọ́. 32FM 949 fẹ́yìn ẹ̀ náà ni.

0: lálẹ́ òní. Kíni ń tá mọ gbéyẹ̀wò? Kíni ń tá fi mọ bára wa sọ̀rọ̀ tá sì mọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀? Àwọn ọ̀gá mi mo rí lójú òpó ti Facebook yìí o. Dẹ́ni onírò òdùnnú. Ṣúgà já. Ọláwálé Làṣìṣì darí sport. Láti ìlú Èkó lọ́nlọ́n. Ẹ sì wọ̀n ọ̀gá mi mo dúpẹ́ o. Àwọn aráàlú Èkó kan ń bẹ̀. Ìkó arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ. Àsìkò òjò yìí. Adéọlá ọmọ mi dáadáa. Mo rí ìwọ náà ń bẹ̀. Ẹ ṣe wẹ kú fẹ́ o. Ọmọ yín náà mo jẹ́. Ẹ̀yin náà lẹ́ ń tọ́ wa sọ́nà. Arọ́ ni yáyá láti ìlú sẹ́yìn. Àṣídà tádéyìn tọ́. Ìmáfojì Peter. Gbogbo yín mo rí ń bẹ̀ pátápátá. Lálẹ́ yìí, kí ni ń tá mọ gbéyẹ̀wò? Ìgbéyàwó.
1: Tí ò bá rí bẹ́ẹ̀, ọ̀rẹ́ tí ò bá rí bẹ́ẹ̀, mo tó ẹnu dá ń gbé mi.
0: Kí làwọn tó ń fàjà nínú ìgbéyàwó? Kí làwọn tó ń fa kámọ̀lẹ́ gbọ́kànlẹ́ra ẹni?
1: Ó yàtọ̀ tó sábọ̀ pé jáde lẹ́nu pẹ́ rẹ o, ṣó lè gbé mu.
0: Kí làwọn tó ń fàríyànjiyàn?
1: Tó bá dùn, ṣó lè gbé mu mọ́.
0: Láàrin lọ́kọláya ni àbí láàrin àwọn tí ń ṣe àfẹ́sọ́nà tó jẹ́ boyfriend girlfriend. Ẹ mọ̀ wò kí bo mò ń mọ̀rọ̀ lọ.

ṣe dandan ni kẹni náà mọ gbogbo ti n ba n ṣẹlẹ láyé èyàn ọ má sì mí gbọ o ṣé tí mo bá nífẹ̀ẹ́ nìkan ní ìsìn tí mo pẹ́ ní láfẹ̀sọ́nà mi àbíyàwó mi ṣé gbogbo ti n ba n ṣẹlẹ nínú ayé mi ló yẹ kẹni yìí mọ̀ sí. Sóyẹ ká mọ gbogbo ti bá ń ṣẹlẹ̀ nínú ayé ara wa.

ọpọlọpọ wà tó jẹ́ pé wọn lè ṣe ká má yẹ fóònù ẹni tó bá ń fẹ́ wò pàápàá jùlọ àwọn ọmọ òde òsì ẹlòmíín wà tó jẹ́ pé any given opportunity láti yẹ fóònù rẹ̀ wò kíá ó ti mú fóònù ó ti gbé yẹ̀ wò

nínú relationship ayé tí mo ti gbé sẹ́yìn kó tó di pé mo wọ relationship só yẹ kí n sọ fún ẹni tí mo ń fẹ́ só yẹ kẹ́ni tí mo ń fẹ́ mọ ayé tí mo ti gbé sẹ́yìn ní kó tó rí pé a jọ wà pọ̀ papọ̀ mo ti fẹ́ ẹni báyìí sẹ́yìn kó tó di pé mi àti ẹ́ pàdé só yẹ kí n sọ fún ẹni tí mo ń fẹ́

àṣírí gbọdọ̀ wà nínú ìgbéyàwó tó yẹ kí n lè ní property lẹ́yìn ẹni tí mò ń fẹ́ tó yẹ kọ́kọ́ lè ní nǹkan kí ìyàwó lè má lè mọ̀ sí ebi for better for worse lájọ sáìn nígbà tá a láàfẹ́ fẹ́ra wa kí ló dé tọkọ fi wá ní nǹkan lẹ́yìn tí ìyàwó ò mọ̀ sí kí ló dé tí ìyàwó ní nǹkan lẹ́yìn tọkọ ò mọ̀ sí

orí òkè tí ń tẹ premier láwà ni mọkànlá nílùú ìbàdàn. Pẹ̀lẹ́ mọ́ ìdíyà, Ọláwálé Lásìsì. Ibrahim Suleiman láti wọrí Delta State lọ́hùn. Ibi tẹ́yìn ti ń gbọ́ wa yẹn, ó fẹ́ jìnà díẹ̀ sí ibi tá a wà. Ẹ ṣeun wo lẹ́ẹ̀ tún fi dátà ó wà lásìkò yìí. Ẹyin o. So yẹ kẹ́ni tí mò ń fẹ́, so yẹ kó mọ páswọ̀dù fóònù mi. Tó bá tẹ̀síwá mọ páswọ̀dù fóònù mi gan, so yẹ kó lè mọ tú fóònù mi yẹ̀wò lẹ́yìn.

wo fọ́nrán kan lójú ẹ̀yà ayélujára ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan. Nímni tí mo ti wo fọ́nrán yìí, mo ń rí kiní ọ̀hún tó fẹ́ mọ́ jọ bí nǹkan tó fẹ́ lójú sí mi díẹ̀. Níbi tí ìyàwó tó ti ní àìmọye property. Àìmọye property ìyàwó yìí ní tọkọ ò sì mọ̀ sí. Kódà ó le débi pé ẹni tí wọ́n jẹ ó fẹ́ ṣe pé ó fẹ́ sáfẹ́rẹ́ díẹ̀. Ìyàwó sì ní ó lánìí tó ó lánìí sẹ́kù. Ọkọ sì rèé ọkọ ń gbìyànjú láti jẹ́ kí gbogbo.

ọ̀pọ̀ àwọn nǹkan yìí ló jẹ́ pé ó ti dàdílé mi rú. Ìdílé mi wà tó jẹ́ pé ọkọ ò tẹ́ ẹ̀ ní kò nígbọ̀kan lè nínú ìyàwó rẹ̀ rárá rárá. Ìmí sì wà jẹ́ pé ìyàwó gan ò nígbọ̀kan lè nínú ọkọ. Wọn ò trust ara wọn rárá. Ìyàwó ò lè fi fóònù lẹ̀ kó jáde lọ kó mọ́ sí ìmọ̀ pé bí ọkọ òun ò sí ìdébẹ̀. Ọkọ náà ò lè fi fóònù rẹ̀ lẹ̀ kó lọ wẹ̀ kó mọ̀ pé bí ayàwó òun ò sí ní mọ́ tún fóònù òun wò lẹ́yìn. Kí là ń fi

ṣayá gbọdọ̀ mọ password ọkọ rẹ̀. Títọ́kọ bá ní kíyàwó fọ password fóònù rẹ̀ fóun tíyàwó bá filẹ̀ tí kò ní dá wàhálà lẹ̀. Bẹ́ẹ̀ tíyàwó bá béèrè pé kò kọ́sọ password fóònù tiẹ̀ náà fóun tí kò ní dá wàhálà lẹ̀. Ẹ̀mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọgbà privacy máa ń wà. Ìgbà míì sì wà jẹ́ pé àṣírí lẹlòmíì fi pamọ́. Àmọ́ ẹ mọ̀ já dà pọ̀ kẹ mọ̀ já gbé síra wọn. Ìyàtọ̀ wà nínú péyàn ní privacy, ìyàtọ̀ sì wà nínú kéèyàn máa fi àṣírí pamọ́. Tẹ́ni téèyàn bá fẹ́rọ̀ tó bá kọ̀ tí ò fún yẹn ní access sí láìfo ẹ̀. Tó túmọ̀ sí pẹ́ nínú òfẹ́ràn òun ni.

0: rí.
1: Àwa náà ni.
0: Ey, ey.
1: Mo ti ń pè látàárọ̀ ẹ̀gbẹ́.
0: Ah, àwọn ẹ̀pẹ̀ ń kọlura wọn ni, ó ń kọlura wọn ni.
1: Ẹ̀kalẹ̀ kú ètò.
0: Ẹ̀kalẹ̀, ẹ̀kalẹ̀ mà. Ẹ̀sùn. Ṣé òjò ń dọ́dọ̀ yín?
1: Kò dọ́dọ̀ wa púpọ̀.
0: Ah, ó ti dá adúpẹ́ fọlọ́run.
1: Ẹ̀tẹ̀lẹ́sà.
0: Ẹ̀yìn.
1: Ọ̀gá wa ń kọ́.
0: Ah, bá mi ń bẹ láyọ̀ àtàláfíà.
1: Àjíǹde aró máa jẹ.
0: Àmì àṣẹ, àmì àṣẹ.
1: Ẹ rí nǹkan tẹ ní ká dá sí i.
0: Ẹ̀yìn.
1: Àkọ́kọ́ náà, bí ìfẹ́ bá ti wà, gbogbo nǹkan tí ẹ bá ti ṣe fúnra wa,
0: a
1: máa farada fúnra wa náà ni.
0: Ṣùgbọ́n
1: lákọ̀ọ́kọ́ kò dáa kí obìnrin ó máa fi nǹkan pamọ́ tàbí kọ́kùnrin máa fi nǹkan jọ máa fi nǹkan pamọ́ fúnra wọn.
0: Wọ́n
1: fẹ́ fi pamọ́ fúnra wọn funfun.
0: Kọ́ńkàn
1: ìyẹn gan kan ìyẹn máa ń bàfẹ́ jẹ́. Ẹ jẹ́ ká ó fún nǹkan síra wa ká jọ sọ kó yíra wa. Ẹ wá rí ti fóun.
0: Ẹyìn.
1: Bọ́tà ni fóun o.
0: Bá a bá ti sí yóò ta ni lójú.
1: Bọ́tà ni o. Àmọ́ àgbọ́sà ni fóun tẹ bá lẹ́ẹ̀mọ́ tún fóun bóyá ọjọ́ tọkùnrin tí obìnrin ti ẹ̀já ṣùgbọ́n tọkùnrin ọ máa ta yín lójú o. Ó máa ta yín lójú o. Inú òun tún fóun sí. O yìí gbé fóun fóun lẹ̀ kó fojú sókè ẹ̀.
0: Àgbọ́sà
1: ni fóun.
0: Àmọ́ ṣé ó yẹ kí ọkọ kó lè ní nǹkan tí ń fi pamọ́ lórí fóònù fúnyàwó?
1: Àìmọye. Ọ̀rọ̀ kò yẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọkùnrin wa ẹbẹ yìí náà nu.
0: Apá àbí tẹ fẹ gbé mi lọ ṣe bá wa náà nu.
1: Ẹbẹ yìí ṣáàbì nǹkan pamọ́ o.
0: Wọ́n mi Elizabeth.
1: Agbọ́ta wo obìnrin.
0: A
1: obìnrin kò ní kó fi nǹkan pamọ́ fọ́kọ ẹ̀. Ọkùnrin lè ṣe é. Ìṣòro ọkùnrin lọkùnrin ó máa jẹ. Ìgbọ́nbìnrin kò dáa ká fi nǹkan pamọ́ fún ọkọ̀ wa. A ní pọ́pátì o. Kéyìn wa mọ̀ fi pamọ́ tàbọ́kùnrin ní pọ́pátì kò máa fi pamọ́ kó dáa.
0: Ṣé wá yẹ ká ṣó yẹ ká mọ páswọ̀dù fóònù ara wa?
1: A ní ò dáa. Ẹ jẹ́ kó ní kúrùkù ó fojú tó páswọ̀dù fóònù ẹ̀.
0: Ó dà lẹ́yìn yín tátú lẹ lòmíì tó lè sí fóònù yín.
1: Àwọn ọmọ mi ṣí fóònù mi dáadáa.
0: Lẹ́yìn àwọn ọmọ yín ó ti tẹ́.
1: Ọmọ mi
0: gan
1: máa
0: ń fi ṣeré tinkini
1: pẹ̀lú
0: ìyẹn. O ti yé mi, mami Elizabeth, o ti yé mi, o ti yé mi. Ẹ ṣeun ma. Ẹ ṣeun ma, o ti yé mi, o ti yé mi. Yẹ̀wò, ẹ ṣeun wo. Mami Elizabeth inú látọjọ́. Mami Elizabeth ní kò sí ní tá a fẹ́ máa wá nínú fóònù ara wa. Kóńkálukú mú páṣọ̀dù fóònù ẹ̀.

0: mo mọ pe oro mo tawo tase ninu gbogbo eyin te wa nle pe ah iro ko ye ko ri be o
1: ṣugbọn mo pa ti si o
0: alanfani ati fi comment yin ranse loju opo ti Facebook abi ke pe wole sori eto hello hello somebody hello
2: hello
0: e kale o
2: e ku eto
0: yes sir owo ko yin ati bi te tin pe o
2: Adewale lati Eruwa
0: lati Eruwa eh e kaabo sori eto
2: lori eto te ke de se fe so
0: yes sir
2: awo nla ni o
0: hmm
2: o si n to bu ki oko ati iyawo kan mo password ara won
0: hmm
2: o je si n to bu iyawo mo iye ti oko n gba abi ki oko mo iye ti iyawo e n gba
0: ah se e ma binu ngba ti n ba mo iye ti e n gba ni se bi gba na ni mo gbe bill kan wa pe a fe ra gba a fe ra wo
2: ko si n to bu ninu e but ilabe bo ti wu ko ri ola ri pe ode esin ta wa yi
0: eyin o
2: lo ba awon asa wa je
0: hmm
2: laye igba awon baba wa ko si nti won fi n pamo fun ra won bo se wonu egugun be na lo wonu eran but ola awon ayo ayoju ohun lo ma n fa iru awon nkan bayi ti awon igbeyawo fi ma n break laarin meji e so kan nigba te n so ninu program yi eni obinrin o ti fe nikan ri o ti se gba kan ri iru n ti yawa so lori radio yi tani okunrin ni o le fi fonu le lawon omo osin yi to wa nisin te ba fowo kan fonu mi yo dabi aja jugbolugi ni iru emi bayi nisin iyawo mi omo ye ti mo n gba ni salary mo mo ye to n gba
0: kò
2: máa gbé fóònù lẹ kò sí ní tí mi lè fi fóònù ẹ ṣe ló bá mú fóònù mi náà kò sí ní tí ò lè ṣe lórí ẹ
0: àfinú
2: tán ara wa ni.
0: ṣé ẹ mọ bínú dàbá wa ṣé ẹ jẹ́ ń béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé tẹ bá rí mẹ́sáàgì lórí fóònù ìyàwó yín tó fẹ́ rí bákan bákan ṣé ẹ béèrè ni àbí ẹ kò fi pamọ́ sínú ara yín pé bó ni kinní ṣe jẹ́.
2: ẹ ṣeun. Akaye eyin o ni daru.
0: Ami.
2: Ewu e ti sele. Eni kan send di message so e phone e. Meanwhile, message ten yen send si. O ti forward e si mi, but emi o ti lo wo.
0: O ti forward e si phone ti yin.
2: Bẹẹni.
0: Mm.
2: O ti forward e si mi, but emi o ti lo so e message yen ki n click e ki n wo.
0: Lati yewo.
2: Odun e wa dele. Ìjà ló gbé kò nù náà ṣé òun ò ní ìrí nǹkan tó ń sẹ́ǹdì sí mi ní mi ń dẹ̀ reply òun ó ní kó má bínú nígbà mi tẹ̀ wá wò ó jẹ́ kan nínú àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ bọ̀ tẹ́ ní.
0: ó re ni o. bàbá wa ẹ dákun bẹ bá láǹfààní àti pè padà kí ẹ bá wa pè wọlé padà ó re ni o. 09062949 08097949 àbí 07055949 ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. láti gbó olóyin lọ́nà arólogun kan. ẹ̀yìn bàbá wa ń bẹ láyọ̀ àtàlàáfíà wọ́n ń bẹ. àmì ẹ bá ń dá sẹ́tò mọ̀mọ́. Àbúrò ń jìyẹ.
3: Ẹ̀gbọ́n tó ní ìyàwó kan ti sálà
0: ìdílé.
3: Bí sí ìdílé, ọlọ́mọdé àjí yóò yà.
0: Àmì àmì.
3: Bíbi táyé wà léyìn olóòrùn.
0: Àìmọ́.
3: Tó
0: Didi mule won ti se yawo re iya wa la ile ma se ni ti o da didi mule won iya la taru logun won ni teyan ba ri keje kenu menu iya wa ta into ba ti ri do wa nu re inta won gbinyanju ati so ni pe inteyan ba ti ri ko je ko wa nu yan ti enikan

0: àmọ́ kí láǹfààní ipe àjọ wà nínú ìgbéyẹ̀wò nígbà tá a bá lè fọkàn tán ra wa. Hello, ẹ kaalẹ o.
1: Hello.
0: Ẹ kaalẹ o, orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
1: Ẹ kaalẹ nla tó ní gbọ́pá ológun ẹ̀rù.
0: Láti gbọ́pá, ẹ kaalẹ kú àtàárọ̀, orúkọ yín àti ẹ bá a dá sítò.
1: Ẹ kaalẹ ni. Ṣé pé ń gbé obìnrin fi nǹkan ọkùnrin àbí kọ́kùnrin fi nǹkan ọkùnrin ó ṣe ń tó nira. Ṣùgbọ́n ayé ìsìn ọlọ́mọdé ni ó tún bá ti jẹ́ lórí fóònù.
0: Àmì ó.
1: Lọ́ba ló tójú ọlọ́lọ́kọ̀ bá ló jẹ́ ń bẹ́ o. Túbẹ̀ dàgbéyàwó. Ojúgbà ẹ̀ lọ.
0: Ẹ̀sìn o. Ẹni táwọn náà sọ òun ni pé kí n téèyàn bá ti rí kéèyàn jó mẹ́nu kéèyàn sì mọ̀ kọ́kùn bẹ́ẹ̀. Ẹyin o sí ilé yín. Ó láàyùn ó lò yín.

0: gbogbo ẹ ló níbi tó fì sí.
1: Kò ṣe padàró oró kúrò ní ìlú ẹ̀. Ọmọ gbogbo kìkì yóò.
0: Ọkọ mi wà tó ti wí pé kò lè fi nǹkan hàn ìyàwó rẹ̀ nínú ilé.
1: Bàbá Kọ́lá wọlé, bàbá Adé ló, bàbá Màísùn àtọyà tó.
0: Níbi kó ti mọ wò kí bíyá ìyàwó òun inú rẹ̀ ò ní dùn sí. Bẹ́ẹ̀ ìyàwó mi wà tó ṣe pé ó lọ́pọ̀lọpọ̀ property níta. Ọ̀pọ̀lọpọ̀ ogún nìyàwó ní síta tí ọkọ ò sì mọ̀ nípa rẹ̀. Ẹyẹ wà pẹrẹ bíi kíyàwó ní ogún síta. Kó jẹ́ pé ó wá gbé fún ajá fàpẹrẹ bíi ilé. Kó wá gbé fún àwọn tẹ́ná àwọn agents tí ń báyàn ń gbọ́ àyàn sílé. Ṣé sì ń gbowó ibẹ̀? Ọkọ ò sì mọ̀ nǹkan kan pa rẹ̀. Ẹ má sì mí gbọ́ mi sọ pé obìnrin nìkan ní ṣe o. Ọkùnrin náà lè ṣe. Ẹ̀yẹ worú ti bàbá mi àti ìyá mi sọ. Bẹ́ẹ̀ni náà ti jáde láyé. Ó sì jẹ́ pé àwọn èèyàn ń kọ̀ mọ̀ pé ìmọ̀ ń wá ìmọ̀ ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Àmọ́ wọn rí pẹ̀lú mọ̀lẹ́bí kankan rí. Òun nìkan sọ ni mọ̀ ń wá, òun nìkan sọ ni mọ̀ ń lọ. Ó tó wá di pé ó wá, tó wá di pé Ọlọ́run wá ní ibí náà ló dópin sí. Ọlọ́run fi gbẹ̀mí rẹ̀. Ọlọ́run fi gbẹ̀mí rẹ̀ tó fi di pé ó wà nínú ilé òun nìkan. Àwọn ará àdúgbò ò sì mọ̀. Kó tó wá di pé ìgbé ilé ọ̀hún wá di pé igbó wá ń bò mọ́lẹ̀.
1: Gbogbo ìbílẹ̀ Boys Club ṣàlékò eríyà.
0: Àwọn ará àdúgbò tó wá jígìrì sí. Lóòótọ́ ìgbà míì wà tó jẹ́ pé àárín ọkọ àti ìyàwó. Ó lè mọ̀gùn régédé bíi pé wọ́n fọkàn tán ra wọn. Aya míì lè mọ̀ fẹ́ kí ọkọ rẹ̀ ó gùnkè. Bẹ́ẹ̀ ọkọ ó lè mọ̀ fẹ́ káya òun lówó lọ́wọ́ jù òun lọ. Tó wá jẹ́ pé aya ń gbà míì òun lọ́wọ́ rẹ̀ kọ́kọ́ sáré jí sówó. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní.
1: Àrẹ àjàdí ni sáfẹ̀jọkọ mọ pẹ́ lọ́lá mú fún tìyàtù. Àtìjẹ bí ọdún ọmọ fáàrí.
0: Àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà. Àgbèjì ọwọ́ kùn gbẹ́rùn lórí. Bá a bá jọ pawọ́sowọ́pọ̀. Tá a jọ sí nǹkan kan náà ni ó jọ ṣe àṣeyọrí. Nígbà tẹ́nìkan bá dúró lórí pé òun nìkan lòún ṣàfẹ́ dá sí nǹkan yìí. Tó sì jẹ́ wípé ẹnì kejì ò ní mọ̀. Bóyá ń rò níwò pé bẹ́ni bá mọ̀ inú rẹ̀ ò ní dùn sí. Ìgbà míì dẹ̀ wà tó jẹ́ wípé. Bóyá tọkọ bá mọ̀ àbí síyàwó bá mọ̀ ló lè mọ̀ wò pé kí ló dé tí ò fi sọ fóun káwọn jọ ṣe. Ọkọ míì ní nǹkan tó jẹ́ pé ìyàwó ò tẹ mọ̀ sí rárá àtọ̀. Ìlà wa ń bára wa ṣe fúngbà tá a bá fọkàn tán ra wa. 090-67-949 Àmójú ẹ̀rọ fún asá àta wà yìí. Ilé ọmọ ilé ó. Àwọn ilé yìí. Tẹ́ ẹ bá sáà ti rí ilé ó ń ta. Ẹ mọ́ ṣe yọnu rárá ẹ̀yẹ kò sáà ti na bílíìn sí. Nígbà tá a bá jọ ń ṣiṣẹ́ tá a jọ ń ṣe. Iṣẹ́ tá a sì jọ ń ṣe náà ni ilé ó. Pẹ̀lú gbogbo tẹ́ ń gbé irigbo tẹ́ ń wọ̀ yìí. Ẹ̀sànú èmi náà torí Ọlọ́run ẹnu mi ó mẹ́nu. Ẹ ló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
2: Ẹ kalẹ́ o.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
2: Mr. Oyas láti Wode Àpáta, Ìbàdàn.
0: Láti Wode Àpáta, mò ń gbọ́ yín sà.
2: Ẹ rí ọ̀rọ̀ tẹ́ ń gbé kalẹ̀ ọ̀rọ̀ tó dáa ni, ṣùgbọ́n kan bẹ́ẹ̀
0: Yorùbá
2: ní ìfẹ́ fojú ṣùgbọ́n kì í kọlugi.
0: Ìfẹ́ fọ́jú ṣùgbọ́n kì í kọ lógi.
2: Bẹ́ẹ̀ni. tẹri ko se nkan to dabi ki oko ati yawo kan ma finu tan ra won ninu ohun gbogbo ṣugbọn gba mi ni opo gba mi ti oko ba finu tan yawo ti yawo ba da tabi ti o ba finu tan ko toko ba da o ma je ki ife yen ma lo deede mo so ti yen bere
0: be ni o ye mi da
2: won wa lowo
0: ami ami ami o ese ese o sa o won lo da ka finu tan ra wa amọ ngba ta ba finu tan ra wa o je pe nikan o wa de nikan ya o ba finu toko toko fo ye toko finu to yawo tori pe to wa di pe yawo wa da oko abi oko ba wa da yawo mi to se mo nbere dun pe in le tan bi in le finu to eni o yo ti mo fe yo nbe elu e kale oruko yin ati bi te tin pe o
2: ya kale ko to sa
0: oruko yin ati bi te tin pe
2: temi tope lati challenge sa
0: temi tope lati challenge
2: bene sa
0: mo ngo yin sa
2: nkan to ma fa ngba mi wa ni dade deri gba ti won ba wa loju ona to oko ati awo ba fe fera won tan ba ti mo wa ara won
0: eyo
2: se mo pe oko ma oko le fi wa pamo
0: mi
2: o fu wa pamo
0: ati
2: gba tan ba ti wa fera won dinu le
0: wa ri wa ara wa ni eh se ko jowo loko mi bo se ri re
2: eh eh
0: oke te bayi ni wa re
2: be ni awa ba wa fe se nkan bayi e ti ko ye ko ri be iwa se pataki opolopo iwa to opolopo gbe lowo ni o je kan le bara won gbe won le fe ri di e orisirisi to nsele kan fi nkan pa mo fun ra
0: wa
2: nkan ba ti wa ri ra won tan ni eh se mo gbe te ba bayan gbe e le mo wa e
0: be ni be isumo ni like mo se eni
2: be ni opolopo oko ide fe ki yawo oju won lo
0: ibi to gun ti ma ngba wole nu
2: be ni ba ti mo bo oko won eh ile o fe ko ju awa fogbon afogbon ma se nkan labele ko ni je ko mo oro nla le gbe wa e
0: amo baba wa hello sir yes se o wa se o tona koko ni nkan ta so e ma gbo mi o so tona koko ni nkan ta ti yawo mo mo npa re
2: koda ko tona ko tona rara
0: se ko ni da gbagbe pa ati bitri ara wa baun
2: bẹẹni iwa lo nfa beti ko tona
0: koda mo ti yọntu mo fe yọ nbe ẹsẹun ẹsẹun ẹsẹun thank you.

0: Hello, orúkọ yín àti àbítẹ́ ti ń pè o.
1: Ẹnu ṣẹ̀kẹ̀ ilé ẹ̀kan sí ládùúgbò pa. Ndé gbé gàmà ara àwọn ọmọ iléèwé láyà sago náà ni àti ìgbòho àti adùnkẹ àìgbò náà ara àwọn ọmọ kíláàsì wa náà ni na
0: gbogbo wọn náà gbogbo wọn náà máa gbọ́ yín báyìí. Gbogbo wọn náà máa gbọ́ yín ẹ̀sìn wò.

àmọ́ a ti sọ̀rọ̀ nípa ìfẹ́ a ti sọ̀rọ̀ nípa pé ká mọ pásọ̀ ìlú fóònù ara wa a ti sọ̀rọ̀ nípa towó a ti sọ̀rọ̀ nípa ti property ohun ìní tó oníkálukú ní àmọ́ nǹkan kan wá ni o ìgbẹ́kẹ̀lé kì í ṣe pé bóyá kéèyàn ní gbogbo nǹkan tí bá ń lọ nínú ayé ẹni tá a jọ ń bọ̀ ìgbẹ́kẹ̀lé jẹ́ pé bóyá ohun tí mo mọ̀ pé ó yẹ kẹ́ni mọ̀ kí n sọ fún kí n mọ̀ fi pamọ́ fún pẹ̀lú ète láti jẹ́ kó bóyá mò ń

ẹlòmíì tẹ wà jẹ́ pé kò sí gbogbo ohun tó lè ṣe kò ní ṣe débi pọ́ kò mọ̀ ṣe bọ́ nígbèyàwó tá a bá jọ foríkorí.

0: gẹ́gẹ́ bí ntẹ́ni sọ inú ẹ nì kejì ó lè mọ́ dùn sí pé ọkọ òun àbíyàwó òun sì nǹkan báyìí. àmọ́ nígbà tí ò bá ti sí ìfọkàntán tá à ní gbẹ̀kẹ́lẹ̀ nínú ara ẹni kí wá ní ìrìn àjò náà dálé lórí. ẹ̀tàn ńlá fi pínlẹ̀ ìrìn àjò náà nígbà tó bá ti ń dipé àfin nǹkan pamọ́ fúnra wa. Zero nine zero six two thousand nine four nine zero eight zero ninety seven thousand nine four nine zero seven zero fifty five thousand nine four nine. Ìgbà tó bá ní kinní kan òun ló sọ pé ó fẹ́ lọ́mọ ṣe kinní kan ń ta.
1: Ó ti jẹ́ gẹ́lẹ́ nìyẹn.
0: Ó yẹ mi. Ẹ ṣeun.

0: lè sá wa ẹ̀yìn làwa rí dáa bí n ṣe àkó.
1: gbọ́gbọ́jú tó omi ojú náà ò ní fọ́.
0: àmì àṣẹ.
1: gbogbo etí tó ń gbọ́ pàṣọ tí ò ní di àlàáfíà máa wà láṣẹ ọlọ́wọ́n.
0: àmì àṣẹ gbogbo ẹ̀yìn dẹ́ ti gbọ́ mi lálẹ́ yìí tí yóò ní dín kò ní dohun ànáwó lé lórí.
1: ojì bọ́lá tó mú owó tó ra kẹsẹ̀ tèmi bá ṣe.
0: gbogbo ẹ̀yìn tẹ̀ wò mí lójú òkú ti facebook tẹ̀ fàríwísí yín ránṣẹ́ gbogbo yín mo rí ń bẹ̀lẹ̀ yọ kọ̀ọ̀kan.
1: ẹni tó ní lọ́kọ̀ọ́ pé o tóun bá kárí.
0: àmọ́ lálẹ́ yìí láti nínú gbogbo èrò tí mo ti gbọ́ lọ́tún lọ́sì látọwọ́ ọkùnrin látọwọ́ obìnrin látọwọ́ ẹ̀yin bàbá wa àtẹ̀yìn ìyá wa.
1: èmi gbàdúrà pé o wàá fana òmò ká náà lé àwọn.
0: ohun tó hàn gbangba ni pé àṣírí àtìgbẹ́kẹ̀lé nínú ìbáṣepọ̀. ìsọ̀rọ̀ kan tó ní ìdáhùn kan ṣoṣo. ẹnìkan lè rí páṣọọ̀dù fóònù ká mọ̀ páṣọọ̀dù fóònù ara wa gẹ́gẹ́ bí nǹkan tó dáa. ẹlòmíì sì lè rí gẹ́gẹ́ bí nǹkan tó yẹ pé kò tẹ̀ ẹ̀ dá rárá rárá. ẹlòmíì lè ní fóònù tẹ́ ń wo privacy oníkálukú ni o kò yẹ ká ní páṣọọ̀dù ara wa lọ́wọ́. àmọ́ nígbà míì bó ṣe jẹ́ pé privacy ni fóònù oníkálukú ọlọ́run ní já rí bí ọlọ́run lè já rí ná kànga. tí nǹkan bá ṣẹlẹ̀ ẹlòmíì ń bẹ tó mọ páṣọọ̀dù yín lẹ́yìn yín. bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tó wó ohun ìní ọ̀rẹ́ àbí àwọn ohun tó ṣẹlẹ̀ ṣáájú ìgbéyàwó. ohun tó jà sírí fẹ́ nìkan o lè jẹ́ ntẹ́lómi ń fi pamọ́. n tí mò ń gbìyànjú àti sọ ni wípé mo lè ní nǹkan pamọ́ nísìn kí n wò pé mo fẹ́ fi ṣe surprise fẹ́ nìyí ni kò yẹ kó tí ì mọ̀ nísìn. àmọ́ ohun tó ṣe pàtàkì ni wípé ìwọ̀nba ni àṣírí mọ́ ìwọ̀nba ni èèyàn máa ń fi nǹkan pamọ́ fún yàn mọ́ torí tí ẹni tó yàn ń fi nǹkan pamọ́ fún yìí tó bá padà mọ̀ lẹ́yìn láì ṣe ké bóyá yẹn gangan lèèyàn sọ fún o lè bí kí ẹni náà mọ́ ní gbọ̀kànlé inú yẹn mọ́. nínú ìbáṣepọ̀ kí n trust èèyàn kò túmọ̀ sí pé kẹ́ni náà mọ gbogbo nǹkan nípa mi tán. àmọ́ ó túmọ̀ sí pé kí n má ṣe mọ̀ọ́mọ̀ fi ohun tó ṣe pàtàkì tó yẹ kẹ́ni yìí mọ̀ nípa mi kí n má fi pamọ́ fún. nítorí náà bó yẹ jẹ́ nìkan tó gbà pé ó yẹ kọ́kọ́ àtìyàwó lè mọ sọ̀rọ̀ fúnra wọn ká sọ gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ fúnra wọn. àbẹ́ jẹ́ nìkan tó gbàgbọ́ pé ó yẹ kó ń kálukú ní privacy rẹ̀ pé kò yẹ ká máa yẹ ara wa wò. ìbéèrè kan tí mo ní fún yín ni pé níbo ni privacy ti ń parí ibo ni àṣírí ti ń bẹ̀rẹ̀. èyí ni mo fẹ́ ká ronú sí lálẹ́ yìí.

dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi dá sétò lálẹ́ yìí ẹ̀yin tẹ́ ẹ pè wọlé àtẹ̀yìn tẹ́ ẹ wò mí lójú ọ̀pọ̀ ti facebook ẹ̀yin tẹ́ ẹ fàríwísí yín ṣọwọ́ àtẹ̀yìn tẹ́ ẹ fàríwísí ṣọwọ́ sí mi lábẹ́.

ẹni kejì ló ń padà mọ̀ lẹ́yìn yóò mọ dàbí ìgbà pé mélòó rẹ̀ ló tún fi pamọ́ fún mi kí ló tún fi pamọ́ fún mi tí n tí mọ̀ pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdáni ìwé tó bá ti tàbó ní kálukú ẹ̀jẹ̀ àtúnṣe Absalom Adigun lorúkọ mi landlord MC Banti Ìkẹni 32 FM lẹ́ ń gbọ́ 94.9 fẹ̀yìn ẹ̀ tá a kalẹ̀ sí Laughter House lórí òkè tí ń dé Premier Mọ́kọ́lá ní ìlú Ìbàdàn. Ẹ̀ṣọ́ Èkó yìí ni mi ọmọ agbọ̀nyàn tí ò rí kú sá. Àríkú mọ̀sán bàbá lákú bàbá tó bí mi lọ́mọ. Ẹ̀ṣọ́ Èkó yìí a fi wájú gbọ́ta lójú ogun. Ẹ̀ṣọ́ Èkó yìí tó bá fẹ̀yìn gbọ́fà òjò ló ṣe iwájú ni bàbá lákú bàbá mi fi ń gbọ́ta lójú ogun. Èmi lọ máa wí kokoko lójú ọlọ́rọ̀ bẹ́ kí bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ńlá kú bàbá ọlọ́rọ̀ bàbá tó bí mi lọ́mọ sí. Ogun tó ogun bá ilé yan Sunday máa pa. Gbogun bá tógun tínú mọ̀ gbé tinú tòde mọ̀ gbé tòde. Mo wí talẹ̀ náà. Èmi tó bá ti tagbó ń kálukú ẹja amúlò. Títí ìgbà míì táàfin mọ pàdé. Wọn ò fi yín sínú ìbànújẹ́ o. Bẹ́ẹ̀ wọn ò ní bá yín nínú ìbànújẹ́. Ẹ mọ̀ gbé ìkànnì 32 FM nígbà gbogbo. Àwọn ètò lọ́lọ́jọ́ ọ̀jọ̀ kan tí ó mọ̀ mú yín inú yín dùn. Ẹ yẹ gbogbo ìlẹ̀kùn ilé yín wò. Kẹjá yẹ gbogbo ẹ̀ wò bí wọ́n bá ti tì í. Kẹjá wà àwọn ọmọ náà wò. Afẹ́rẹ́ ń fẹ́ ṣe gbígbà tó fẹ́ ń fẹ́ díẹ̀ lálẹ́ yìí. Kán faṣọ bora torí ìdágìrì òru. Wọn ò ní gbá burú sí yín ẹ̀ ní gbá burú sí mi. Títí ìgbà mìíràn tá a fi mọ pàdé. Ó dàárọ̀ o.

mẹ́rìnlógún. Ẹ̀mí Ọlọ́run ṣe tó fẹ́ wojú ọgbẹ́ àwọn ọkùnrin sàn. Lórí òkè òkú àṣegìrẹ̀ mbàdàn lọ́jọ́ Thursday àti Friday 18 September. Nípasẹ̀ ìdè. Pẹ̀lú ìfàmì òróró yóò bọ́ bẹ́ẹ̀ sáma dé bá yóò ju authority. Lord, he my wu. Olúwa wojú ọgbẹ́ mi sọ̀lá kórí eré yóò. Ìwọ náà wà ké bí oníṣẹ́ ìyanu Jésù. Ó fẹ́ wu ọgbẹ́ àdàbí sàn lára rẹ̀. Ojú ọgbẹ́ nǹkan mi ni pẹ̀lú ọrọ̀ rẹ̀ máa gbẹ lójú ẹsẹ̀. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó bẹ́ẹ̀ fẹ́rù wíwọ́ táyé gbé lé àwọn akùnrin lórí kalẹ̀ tí ò jẹ́ rí àjò ògo yá o. Láti kùtùkùtù lọ́jọ́ Thursday 17 September

0: fi ma jẹri pe Olorun sọ tẹlẹ fayọ okunrin kankan ti si agbara yo ma se dadi tori yin re ja lo gbadua.
1: Praise the Lord. Praise that living Jesus. Mo dupe lowo Olorun. Oruko mi ni Ismail Laison lati Odija Ogbe Mania. O ki baba mi Samuel authority woli ni won ori ti nkan o ba ti sele emi ko ni gba pe woli ni won
2: e ki gba gbo
1: do won gba o tori pe mo ti lo to ti bi merin marun ba tun se jalaji yi
2: alaji ni
1: yes tori pe igba ti nko wa felele mo ni ke ma lo so bujare mo ko woko felele ni lati mo niya o ba lo mo je lo gboru baba won ma pe oya ma fun alowo eri pe e fi jeri ni o ba debe njo na church o ti kun
2: okay pe boya won ma fa fa won yan lowo kan lo jeri
1: jeri ni mo ba de felele njo na mo sa ko joko seyin baba pe ki won to de won tin sese lo won tin sese lo igba baba de ki baba to de church ti kun ah ngba won ko de bi a se ko pe omo ko ah eleyi se pe won rati eyan o confirm lele o ah mo wa won church mo gbo awon program mo ma ngo mo wa wo pe adua ti baba authority ma ngba gangan mi ri afiwe re mo ni baba tin tele gan ni wa ya 2000 November ni mo wa crossover mo si wa crossover November se ka ti e ma saba gangan lo mo kan so 8000 owo cement lati gba na to ye pe ngba ti sedaru bi kile o mamama ni igba mo wa bere bi bi kemi no fun 500 1 million
2: iron empunyan
1: ti epo osu ti epo dun kan ti epo dun meji mo dupe lowo baba samu jo authority
2: olodun jesus le ma dupe
1: ipe yin o ni dojuru lagbara olodun e ni nfo mo yin ki ipe lagbara olodun gbogbo aromodomo ti na won o ya re ni ta wa na ba lo lo ni si amoye ta ni lo atale atoko ko da mo tun so forun pe ntin be ma pe mo nlo imura ibi ni ya mo wa lo sosu ti ma fi se imura ni olorun ni o ba je
2: ibi ni umura na wa soke wa mu eri nla wa
3: nipasẹ ẹwọ ni samujo baba ori oke ogo testimony eleyi tun ma sara
0: de laarin wakati mẹrinlelogun ẹmi ọlọrun ti ko fẹ woju ọgbẹ awọn ọkùnrin sàn lori oge ogun aṣegire mbadan lọjọ Thursday ati Friday 18 September nipasẹ ide pẹlu ifami ororo yo professor amadebayo oju authority lord in my room olua woju ọgbẹ mi sọla pori eleyi o iwọ naa wa kẹgbẹ oniṣẹ iyanu jesu o fẹ wo ọgbẹ adabi sọ lara rẹ oju ọgbẹ nkan mímí pẹlú ọrọ rẹ máa gbẹ lójú ẹsẹ ẹmí àwọn wòlíì ṣe tó bẹ fẹrù wíwọ káyé gbé ní àwọn akùnrin lórí kalẹ tí ò jẹrí àjò ògo yá o láti kùtùkùtù ọjọ Thursday 17 September wákàtí nínú adúgbò máa jọ ní ọjọ Friday 18 fọwọ́ ẹ lórí òkè ògo ládojú papọ̀ kákọ́lá ṣèjìrẹ́ mbàdàn ọ̀pọ̀ wòlíì máa jẹun ló ń bọ̀ àtàwọn olórí ẹ̀mí nígbà tí wòlíì bá fi ọ̀rọ̀ rán fún ìtúsílẹ̀ ohun ìdáǹdè ní ìròyìn professor Adébáyò Ojú authority wọ́n ma fi má jẹun ìpè ọlọ́run sọ tẹ́lẹ̀ fayé ọkùnrin kankan tí iṣẹ́ agbára yóò máa ṣe dádì torí yín ni ẹ já lọ
4: gbàdúrà. Oníṣọ́gà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí òkè ògo èmi náà ti lẹ́ẹ̀lú dádì èmi náà ti lẹ́ẹ̀lú mo sọ fọ́nà pé tó bá ṣe lè mo ti ní ẹ̀rí tó pọ̀ gan tó jẹ́ pé ojúmọ́ ń tì àti sọ síta mo ní ọlọ́run tó bá fi lè ṣe lè pé mo máa sọ jáde òye tí ó ṣẹlẹ̀ rí nínú ìdílé mi ó ṣe fún mi mo dúpẹ́ o ní gbogbo ọjọ́ Wednesday ni mo máa ń sọ orí májẹ̀mú lórí àwọn ọmọ mi tó jẹ́ pé kò sí ọjọ́ kan láti bí ọdún méjì mẹ́ta tí mo ti ń gbọ́ kò sí ijọ́ kan tí mo pa ọrẹ májẹ̀mú yẹn jẹ tí mo pa jẹ every Wednesday ni mo máa ń sọ orí májẹ̀mú lórí àwọn ọmọ mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àkọ́bí tèmi náà ti ra ilé mo ti ra ilé ayé ilé tó jẹ́ pé ijọ́ tí mo ti dé ayé mi gan pàápàá mi ti rẹ̀ bí mi kan tó ṣe lẹ́yìn mi ti rí ilé gidi ọmọ tèmi náà ti ra ilé sílé àjà mo ti ra ilé sàjà tó jẹ́ pé inú mi dùn gan mo wá sọ fún ọlọ́run pé mo máa mọ̀ lọ́rùn mi pé ipò mo máa sọ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ẹ̀rí tí mo sọ pé tó bá ṣe lè pé mo máa
2: sọ yòókù lọ́la sórí
5: Until the majem was
6: what that Wednesday covenant he does.
5: No, my low man said to
6: him, the surely place,
5: oh man said to me,
6: and the Joseph Patrick,
5: a lady be is saying what the Wednesday,
6: like our Wednesday service.
5: But boy said that about
6: every destiny that came
5: in control of human compensation.
6: The luxury compensation,
5: lack of call
6: number one,
5: only
6: with help.
5: Molua go go.
6: Echo Bank account 097-000-3215. Again, Echo Bank account 097-000-3215. Freedom Apostolic Revival International Ministry.